0: wọ́n méjèèjì sí àtàrí rẹ̀ tí n bá sọ pé àtàrí rẹ̀ mò ń sọ nípa pé ẹlẹ́dàá rẹ̀ gbé ọwọ́ méjèèjì sórí mo sọ̀rọ̀ jáde bí òòlì orí ẹ̀ ò ní gbàbọ̀dé tí wọ́n bá sèpè tọ́ndẹ̀ dárúkọ ẹ orí ẹ̀ ò ní gbà tí wọ́n bá ti ẹran bọ́ àṣẹ àfọ̀sẹ ayé tí wọ́n bá pe àyájọ́ tí wọ́n bá pe ògidè tí wọ́n bá ti àgádá godo tí wọ́n bá lọ sí jìmìjìmì yàrá àwọn àgbà níbi tí wọ́n máa ń pakádà ara àwọn èèyàn dà tí wọ́n bá porí ẹ orí ẹ ò ní gbàbọ̀dé orí ọmọ ẹ kò ní gbàbọ̀dé orí ọkọ ẹ kò ní gbàbọ̀dé bí wọ́n bá lé wọn ní bá ọ bó o bá sáré ìrìnrìn ayá tó o bá náwó wàá rí mú tó o bá béèrè wàá rí gbà tí wọ́n bá pè ọ́ síre o ò ní mísí ẹ àwọn èèyàn kí ọkọ orí ẹ fọwọ́ kọ orí ẹ ń gbà mẹ́ta fi kàn ń gbà mẹ́ta lórúkọ jésù ti nọ́sájì wàá sórí rẹ láyé orí rẹ dorí àpèsè o dorí ọlá orí ẹ̀rọ mòye wàá dẹni ìgbéga tó o bá sí a prógámù gbà mẹ́ta tó o bá wà sósíà mídíà lórúkọ jésù ire máa wá orí o di ọlọ́la wàá rọmọ pè ránṣẹ́ o ò ní sẹ́rú ayé tó o bá ń pe orúkọ ní ọgbà ẹ̀wọ̀n lórúkọ jésù orúkọ rẹ ò ní sílẹ̀ o ò ní rogo àkóbá ọkàn rẹ abalẹ̀ wàá dẹ̀ síbi ọba jésù olúwa wá lórúkọ jésù ti nasareti ẹni tó da ayé àti ọ̀run wàrà àlúgbà in the name of Jesus orúkọ mi ò yí padà apostẹ́lì àti wòlíì smo mustapha jp baba síbi ọba láti ìjọ sẹ́rọ̀ kágodi church land of reality headquarters wa wà nílùú ìbàdàn gbárẹ̀mú ìdíobì kò jìnnà sí airport bọ́ ọba dọ́rẹ̀ méjì sọ pé síbi ọba ló ń lọ ọ̀rẹ̀ méjì agúgù kọ̀sẹ́ni tí ò mọ bẹ̀ gbogbo alamọ̀ pé káàpù wa ó wà ní ọ̀nà mòwe nílùú fún àpẹ́ ọ̀rọ̀ tí ẹ̀ ti rí sábọ́ọ̀lù lọ́nà wọ́n bá ti kó ní ta change bí ìṣẹ́jú márùn-ún ló fèrè ò ti débẹ̀ nìyẹn ó ní agbára sà ìpàdé oṣooṣù tí mo ń wáyé tí oṣù ti ń lòdù kalẹ̀ háyàyàyà ó ti ń lòdù kalẹ̀ gbogbo àgbáyé náà ti mo ń wá bẹ̀ àwọn tó wà ń bẹ̀ ní last month wọ́n mọ̀ pé wọ́n gbìyànjú nípa security ọwọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run bẹ èèyàn wà kí n mọ̀ pé ọlọ́run bẹ èèyàn wà a ti ṣe many arrangements nípa àti pín nǹkan àwọn tó wà ń bẹ ní last month wọ́n mọ̀ pé arrangement ti wà àwa náà kọ́ lásẹ̀ ọlọ́run náà ni mo gbàdúrà ẹni tó rí mi gbọ́ lórúkọ jésù ayé rẹ máa dìde in the name of Jesus mo wà ń gàdò ní thursday àti ọ̀pọ̀lọpọ̀ sunday lásù ìgàdò road hotel bus stop ọba ti débẹ̀ sọpọ̀ ń lọ síbi ọba ọkọ̀ lóyún event center kò sẹ́ni tí ò mọ bẹ̀ ẹgbọ́n mi sà àwọn ìpàdé wa mọ̀ ní agbára àdẹ̀ kì í pẹ́ ká tó parí níjẹ́ thursday aago mẹ́wàá àti parí ní sunday aago mẹ́wàá àti parí bẹ́ẹ̀ ni ó dára kájọ bá ọlọ́run rìn lórúkọ jésù àdúrà rẹ̀ àgbà gbogbo ẹ̀yàn ọmọ lọ́tẹ̀ wà lábújá ẹ kú múra wòlíì ń bọ̀ kí mo pé wòlíì ń bọ̀ yájọ pàdé kájọ gbàdúrà ọjọ́ monday ní ìpàdé agbára yìí máa bẹ̀rẹ̀ operation take it by force ẹ mọ̀ wí pé healing crusade lábẹ́ crusade yìí gbogbo àwọn ọmọ lọ́tẹ̀ wà lábújá ẹ̀yìn náà ti ń gbọ́ ẹ sọ fáwọn èèyàn yín iṣẹ́ dá lóòótọ́ bọ̀ sọ mọ̀ pé a gbọ́dọ̀ fi àdúrà gbélẹ̀ iṣẹ́ ò lè gbéra ẹ̀ àdúrà ló máa gbé mo dẹ̀ sọ fún ọ pé olúwa sọ fún mi nípa ilẹ̀ àbújá ọgọ́rọ̀ ènìyàn ló gbọ́ ìtọ́ni máa lo àbújá ibẹ̀ rè rẹ wà sọ gbàdúrà kó tó lo àbújá ni ìgbà tó o débẹ̀ ó tún di tìkọ̀tìkọ̀ bí mi ṣe ń gòkè ní jábọ́ tó bá rówó lẹ́ni kò rówó mọ́ lọ́la tó bá rí owó ńlá tí ò bá ti ná tán ìmí ò wọlé tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lásán kọ́ Enyaman sari ara eni. Ati e kwa kwa dua metaka. Beni. Ha kwa kwa dua metaka. Mwza kwa kwa ile mambana. Iwe Jeremiah 22 verse 29. Oba ile soro. Beni. Ile debo. Ha kwa kwa dua meta. Tori a dua lomba. Agbara ukingba. Enna waso kibayi. Mo wi loruko Jesu ti Nazareti loruko Jesu owo re adoke in the name of Jesus aye ma dide wa de se bi oba Jesu oluwa wa eja wo mo mo wa no we Jeremiah ori kejile ni ogun ese kokande logbon Jeremiah chapter 22 verse 29 kilo wi
1: ile ile
0: ile igba meta ni e wo bi e ma se mistake I must say mistake. Tabati bad why and must break your coolness be. Come on, somebody pay a bow, half rest, half a walk ballet. Wap packagey, wap a walk ballet. Wap packetta, wap a walk ballet. Tobati or no big penny. Terama, as I want bear. Only ille, yes?
1: Ille,
0: ille,
1: ille,
0: ille.
1: Ba,
0: ba, ronwa, kai. What a pay ille, wap meta. Whatever, what by le? Top at the bottom, what in borrow?

0: tó wa ètò yín ire òwúrọ̀ láti ilé ìjọsìn ìjọ onítẹ̀bọmi ẹlẹ́ẹ̀lẹ́ Baptist Church. Olùṣọ́ àgùntàn wa ni àlùfáà ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékúnlé Adédòkun. Ẹ máa bá wa ká lọ.
1: Ẹ jẹ́ kí a kà nínú ọ̀rọ̀ Ọlọ́run, ìwé Genesis orí ìkẹrin ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹwàá. Genesis orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkẹwàá. Báyìí ni ọ̀rọ̀ Olúwa wí: Ádámù sì mọ aya rẹ̀, ó sì lóyún, ó sì bí Káìnì, ó sì wí pé mo rí ọmọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa. Ó sì tún bí Ábẹ́lì arákùnrin rẹ̀, Ábẹ́lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Káìnì a máa ṣe àgbẹ̀. Ó sì ṣe bí ọjọ́ ti ń gorí ọjọ́. Kéènì mú ọrẹ nínú èso ilẹ̀ wá fún Olúwa, àti Ábẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn nínú àwọn tí ó sanra wá. Olúwa sì fi ojú rere wo Ábẹ́lì àti ọrẹ rẹ̀, ṣùgbọ́n Káìnì àti ọrẹ rẹ̀ ni a kò kà sí. Káìnì sì bínú gidigidi, ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Olúwa sì bí Káìnì pé, èyí ṣe tí inú fi ń bí ọ, èyí ti ṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì. Bí ìwọ bá ṣe rere, ara kì yóò yọ ọ bí. Bí ìwọ kò bá sì ṣe rere, ẹsẹ̀ ba ní ẹnu ọ̀nà rẹ̀. Lọ́dọ̀ rẹ̀ ni ìfẹ́ rẹ̀ yóò sì máa fà sí, ìwọ ó sì máa ṣe alákòóso rẹ̀. Káìnì sì bá Ábẹ́lì arákùnrin rẹ̀ sọ̀rọ̀ pé, jẹ́ kí a lọ sí oko. Ó sì ṣe. Ìgbà tí wọ́n wà ní oko, Káìnì dìde sí arákùnrin rẹ̀, ó sì lù ú pa. Olúwa sì wí fún Káìnì pé, níbo ni Ábẹ́lì arákùnrin rẹ̀ wà? Òun sì wí pé, èmi kò mọ̀, ṣé èmi ni o fi sí olùtọ́jú arákùnrin mi níbí? Olúwa sì wí fún pé, kí ni ìwọ ṣe yìí? Ohun ẹ̀jẹ̀ arákùnrin rẹ̀ ń kígbe pè mí láti inú ilẹ̀ wá. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ nínú ọkàn wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi àti ìsàrò ọkàn àwọn olùgbọ́ mi kó ṣe ìtẹ́wọ́gbà ní ojú rẹ, Olúwa Ọlọ́run agbára wa àti olùdáǹde wa. Lónìí, ọjọ́ kejìlá oṣù keje ọdún 2026, mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé lóko lẹ́yìn odi wípé ẹ kú ọjọ́ Olúwa. Àánú ó ṣògo lórí ayé yín. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ni ìdánwò Káìnì àti Ábẹ́lì. Ilé ayé yìí kún fún ìdánwò. Ìdánwò lè jẹ́ n tó dára tàbí èyí tí ò dára. Ó gbára lórí ìhà tí a bá kọ sí. Lónìí, a rí Káìnì ẹni tí a dánwò. A rí Ábẹ́lì ẹni tí a dánwò. Àwọn méjèèjì ni wọ́n la ìdánwò kọjá. Àwọn méjèèjì la dánwò nípa ìfifúnni wọn. Káìnì ó kùnà, ṣùgbọ́n Ábẹ́lì ó yege. Ọ̀nà kan tí a ń gbà láti dán wa wò òun ni nípa ìfifúnni wa. Torí pé Ọlọ́run fẹ́ onínúdídùn Ọlọ́rẹ. Ẹnikẹ́ni tó bá fọ́nká yóò máa rí gbà sí ni. Ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kẹrìnlélógún. Ọlọ́run sọ fún wa wípé, tí a bá ti fi sílẹ̀, a máa ní sí. Ará mi nínú Olúwa, Yorùbá ní òkè lọ́wọ́ afifúnni máa wà. Ìkejì, Ọlọ́run dá Káìnì wò nípa àṣeyọrí ti arákùnrin rẹ̀. Arákùnrin rẹ̀ tó di ẹni tó ṣàṣeyọrí, ó di ìkẹ̀kùn fóun, inú rẹ̀ ò dùn. Bẹ́ẹ̀ làwọn ìgbọ́n Joseph náà ṣe. Nígbà tí arákùnrin wọn bẹ̀rẹ̀ sí lálá ògo, àlá ọjọ́ ọ̀la tó dára, ó ń dẹ́rù bá wọn, ó dùn kò kò mọ́ wọn, kò múnú wọn dùn, ara ò rọ̀ wọ́n. Wọ́n ní ẹ wá alálanì ní bọ̀n, ẹ jẹ́ apá kawo ohun tí ó ṣẹlẹ̀ sí àlá rẹ̀. Ọlọ́run yóò dán ìbìkítà wa wò pẹ̀lú ẹlòmíràn pẹ̀lú. Ọlọ́run bí Káìnì léèrè pé, Káìnì, Ábẹ́lì arákùnrin rẹ̀ dà? Ó ní, Olúwa, èmi ṣe olùṣọ́ arákùnrin mi bí? Olúwa sọ wípé, níwọ̀n bàbà tí ẹ̀yin kò ti ṣe fún ọ̀kan nínú àwọn arákùnrin yìí, ẹ ti ṣe fún mi. Ǹjẹ́ nítorí náà, ará mi nínú Olúwa, ǹjẹ́ wọ ní ẹ̀mí ìfifúnni? Ǹjẹ́ wọ ran ẹlòmíràn lọ́wọ́? Ǹjẹ́ wọ bìkítà fún ẹlòmíràn? Ǹjẹ́ wọ bá ẹlòmíràn yọ ayọ̀ nígbà tí wọ́n bá ṣe rere? Àbí ayọ̀ wọn ó ń mú ìbànújẹ́ bá wọ ni? A rí nínú ayé Káìnì wípé inú rẹ̀ ò dùn sí àṣeyọrí arákùnrin rẹ̀. Ó bànújẹ́ lórí rẹ̀. Òun ọ̀lẹ́mì ìfifúnni, ẹni tó tún lẹ́mì ìfifúnni, ó ń ṣe lára rẹ̀. Ó kọ̀ láti bìkítà fún. Ó ní sóun ń ṣe olùṣọ́ rẹ̀ níbí. Ṣé bí wọn náà ti ń gbégbé sí ayé rẹ̀ nu? Inú Ọlọ́run ò dùn sí. Ọlọ́run yóò fi ìfifúnni dán ọ wò. Ọlọ́run ó fi àṣeyọrí ẹlòmíràn dán ọ wò. Ọlọ́run ó sì fi ìbìkítà ẹlòmíràn dán ọ wò. Ǹjẹ́ ìwọ ó yege? Ǹjẹ́ èmi ó yege? agbára tí yege olúwa yóò fi fún wa ẹjẹ asúre òní orúkọ jésù gbogbo olùgbọ mi nílé lóko lẹyìn odi lónìí ọjọ kejìlá oṣù keje ẹ gbọrọ olúwa ẹ yege náà dánwò ayé bí abẹ́lì ti yege bẹ́ẹ̀ lẹ́ yege ẹ ní kùnà bí kéènì ti kùnà ó lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ nígbà tí ìdánwò bá dé lórúkọ ti jésù ẹ ní fìdí rẹmi ọmọ yín ò ní fìdí rẹmi aya yín ò ní fìdí rẹmi ọkọ yín ò ní fìdí rẹmi àwọn òbí yín ò ní fìdí rẹmi ẹ̀mí ìfifúnni olúwa gbé wọ̀nyìn ẹ̀mí tí í ṣe tọkàntọkàn ẹ̀mí tí í ṣe tinútinú nítorí pé òkè lọ́wọ́ afúnni máa wà òkè òkè lọ́wọ́ yín máa wà ẹ máa ní fífúnni ẹ̀mí tí í ṣe fún ọlọ́run tí í ṣe fún ẹlòmíràn lórúkọ jésù kó wọnú ayé yín lọ ẹ̀mí ahun jésù bá wí lórúkọ ti jésù kristi bí ẹ ti ń fífúnni bẹ́ẹ̀ lẹ́ máa pọ̀ sí ẹ máa ní ànító ẹ máa ní ànísẹ́kù lórúkọ ti jésù kristi ọ̀rọ̀ yín ọ̀pọ̀ ire yín ọ̀pọ̀ ìdùnnú yín ọ̀pọ̀ àṣeyọrí yín ọ̀pọ̀ lórúkọ jésù bẹ́ẹ̀ ni ó rí fún yín ẹ̀mí tí fífúnni olúwa jogún rẹ̀ fún yín òjogún rẹ̀ fún ayé yín àti ìdílé yín bẹ́ẹ̀ ni ó rí mo sọ wípé ìdùnnú ẹlòmíràn kò ní bá mú ìbànújẹ́ bá yín o ìdùnnú ẹlòmíràn kò ní mú ẹkún bá yín o gbogbo ẹnikẹ́ni tí ìdùnnú yín wà ń bà nínú jẹ́ ọlọ́run ṣẹ́gun wọn gbogbo ẹni tí ìdùnnú àwọn ọmọ yín bànú jẹ́ ọlọ́run ṣẹ́gun wọn gbogbo ẹni tí ìdùnnú ọkọ yín ìdùnnú aya yín bànú jẹ́ olúwa ṣẹ́gun wọn gbogbo àwọn ẹni tí àṣeyọrí yín dókokò mọ́ tí wọ́n wá ń wá wípé a wò bí o ti ṣe ẹ̀wọ́ ẹ jẹ́ apá alálànì káwa wo ohun tí yóò ṣẹlẹ̀ sí àlá rẹ̀ bí wọ́n ti ṣe sí jósẹ́fù mo ní lórúkọ jésù wọn ò ní rí ṣe fún yín torí pé jósẹ́fù tayọ lọ jósẹ́fù borí ẹ̀yin náà borí níbi iṣẹ́ yẹ ẹ borí inú ilé yẹ ẹ borí nídìí òwò yẹ ẹ borí gbogbo bí kíbi tí a ti ń ṣe lára yín ọlọ́run ó gbé yín lékè lórúkọ jésù yóò gbé ọmọ yín lékè yóò gbé aya yín lékè yóò gbé ìdílé yín lékè gbogbo ìwọ olùgbọ́ mi lónìí ọjọ́ kejìlá oṣù keje ọdún 2026 mo kéde rẹ̀ wípé ìdùnnú rẹ kò ní mú ẹkún bá ẹlòmíràn gbogbo àwọn tínú wọn wàá dùn pọ́ ń ṣàṣeyọrí olúwa rọ̀ wọ́n lọ́kàn o tí wọn bá gba ìrọ̀ lọ́kàn olúwa dá wọn lágara olúwa sọ wọn di asán olúwa sọ wọn di òfo lórúkọ jésù ẹ̀mí tí bí kìtà fún ẹlòmíràn olúwa gbé wọ̀nyìn ẹ̀mí tí ran ẹlòmíràn lọ́wọ́ olúwa yọ̀ǹda rẹ̀ fún yín nítorí pé ẹnikẹ́ni tó bá ṣàánú ni ọ̀ra àánú gbà gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ ra àánú gbà lórúkọ olúwa àwọn ọmọ yín ọ̀ra àánú gbà aya yín ọ̀ra àánú gbà ọkọ yín ọ̀ra àánú gbà àwọn òbí yín ọ̀ra àánú gbà ìdílé yín lápapọ̀ ẹ ra àánú gbà lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́ gbogbo àwọn tó yọ ṣàánú yín ọlọ́run yóò fi sí wọn lọ́kàn láti ṣàánú yín níbi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ níbi tẹ́ ẹ ti ń ṣòwò lórúkọ ti jésù inú ilé tẹ́ ń gbé agbègbè tẹ́ ẹ wà kódà nílé ìjọsìn yín gbogbo àwọn ẹ̀dá bíi káìnì olúwa sọ wọ́n di asán ìṣẹ́gun ọlọ́run àwọn ogun ó wọnú ayé yín lọ lórúkọ jésù ẹ sì ṣe rere ní òní ọjọ́ kejìlá oṣù keje ayọ̀ ọlọ́run wọnú ọkàn yín ìdùnnú ọlọ́run wọnú ayé yín oríire ni ìpín yín o ìṣẹ́gun ni ìpín yín o ayọ̀ ni ìpín yín o bẹ́ẹ̀ ni ó rí jésù olúwa wa ire o.
0: ẹ pàdé wa fún àkọ́tun ètò yìí lọ́jọ́ mẹ́jọ ní dédé àkókò kan náà olùṣọ́ àgùntàn wa ni ẹni ọ̀wọ̀ àti ọ̀mọ̀wé John Adékunlé Adédokun ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08039501349 lẹ́ẹ̀kan sí 08039501349 títí ọjọ́ mẹ́jọ ká pàdé láyọ̀ èmi ni tiyín tòótọ́ Joy Ọládẹjọ́.

0: àwọn tí gbé ròyìn tó dùn dé súnmọ́ bí ẹ wá gbọ́ná. Àwọn tí gbé ròyìn tó dùn dé súnmọ́ bí ẹ wá gbọ́ná. Oya ti fún tẹ̀yẹ dọ̀ ni o. Ó gbẹ́gbẹ́ gẹ́gẹ́gẹ́. Ti fún tẹ̀yẹ dọ̀ ni o. Bí ọmọdé
1: ó fẹ́ tún fúlù dání,
0: ó wá tọ pinpin,
1: ó lọ fàáfà,
0: ó ní woro sí woro,
1: ní koro sí koro,
0: lójú koro sí koro,
1: ní gboro sí gboro,
0: ní lábẹ́tẹ̀ sábẹ́tẹ̀
1: tí fún tẹ̀dọ̀ rẹ̀ ìmọ̀
0: ṣó
1: àdé yìí ṣó
0: wọ́n padà mú búrẹ́dì wá sangros ni o.
1: Ẹkú ojúmọ́ ẹkú ọ̀yẹ̀ tó là pérengede ojúmọ ayọ̀ lóòrọ̀ tòní sunday túre o ẹlẹ́ẹ̀kejì ní í ṣe nínú oṣù agẹmọ òjìlélẹ́gbà ọdún ó dín mẹ́rìnlá. Ẹ káàbọ̀ sí káà ti fún tẹ̀dọ̀ ìròyìn ẹ máa wọlẹ̀. Bẹ́ẹ̀ ni à ń kíyìn o pípé atúnjọ kú àmójúbà ara wa sì kú àmì tí gbọ́ ara ríà.
0: Ọlọ́run mọ̀ ṣeun.
1: Àgbẹ̀dẹ lónìí o, lónìí kì í ṣe ọjọ́ kejìlá. Bẹ́ẹ̀ ni lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ náà rí o nínú oṣù keje ọdún 2026. Amúlédè ti gẹ̀ẹ́sì báwọn.
0: Ń gbẹ́ ni bẹ́ẹ̀ ni.
1: Ọlọ́run wájú ọ̀fẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ Ẹlífáàsọ olóyèrè ọ̀kan ṣọ àjànà kútẹ́gbà agbòjẹ fún papọ̀jọ ìkan ní splash lẹ́ ń gbọ́ ìwọ́nù 5.5 FM. The integrity station promoting right value.
0: Oh, yeah.
1: Agbẹ́tànà dànù agbẹ́ tuntun dé ti
0: pàtàkì
1: ìròyìn ẹ̀lẹ́ ń bẹ̀ wò. Ẹ kú kalẹ̀.
0: Ó dá lọ́tùlọ́tù lọ́jọ́ yọ lọ́tùlọ́tù lòórùn ràn ẹ mọ̀ pé lọ́tùlọ́tù là wàá mọ̀ ọmúṣẹ́ wàá wá sétí gbòóyìn. Ìyẹn nìkan ni ọmọlúàbí ìtàná òjọ tòní ojoojúmọ́ là ń fa tuntun yọ. À ń kí káàbọ̀ sórí ìròyìn eléyìí tá a pè ní ti fún tẹ̀dọ̀ ròyìn. Gbogbo ẹni tó bá ti jí kó tara ṣàṣà lọ rèé jí ẹni tí ò bá tí ì jí dìde lẹ̀ o. Wípé ìròyìn ti fún tẹ̀dọ̀ yín tẹ́ ẹ máa ń gbádùn láti 19 tó ti pẹ́. Ó di ọdún mọ́kàndínlógún lónìí. Ẹ tún gbàdúrà ẹ láàárọ̀ tòní yóò bá ẹ láàmú kò ní gbòdì lára yín o. Ẹ lọ sí ìtàkùn ẹja Facebook eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí Splash FM 105.5 Ìbàdàn ni o. Ẹ láìka ẹ̀kọ́pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀fẹ́ ẹ̀kọ́pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa. Ẹ jẹ́ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàdò ní mú yín lọ́wọ́ o. Ìyá àdínì yín náà ni Aminat Adetun Badmus òun lorúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́.
1: Ọ̀gbẹ́kẹ́.
0: Mọ̀mọ́.
1: Alẹ́ tilẹ̀.
0: Mọ̀mọ́.
1: Àgbàjọ́rọ̀.
0: Mọ̀mọ́.
1: Ìyá ṣẹ̀rí.
0: Mọ̀mọ́.
1: Ọkọ ṣẹ̀rí.
0: Mọ̀mọ́.
1: Ó ṣe normal.
0: Ó ṣe dáadáa jù.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé àwọn àkọlé ìròyìn náà làwa ó kọ́kọ́ ṣàbí iṣẹ́ abọ́jọ fún yín wọ́n tún ti wà ń kalẹ̀ lóòrọ̀ tó ní ìwé ìròyìn The Nation. Ìwé ìròyìn Daily Post tó jẹ́ ti gbogbo Sunday Punch náà ń bẹ́ ń kàlẹ̀ ara rẹ ní ṣe.
0: Bẹ́ẹ̀ ni.
1: Gbogbo wọn náà láti kó dé bàbí báyìí wọ́n sì ti balẹ̀ bàgẹ̀ bí ẹyẹ lé ṣùgbọ́n náà wà
0: ní
1: o. Ẹgbẹ́ àkọlé ìròyìn o. Ó lọ tààrà báwọn lọ sí ẹni tí ṣe aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà.

0: lórí ti àyájọ́ ọjọ́ ọ̀gọ̀rọ̀ ọ̀pọ̀ èrò lágbàáyé World Population Day. Wọ́n ní nínú ilé àgbáyé káfà ta ni o.
1: Náà ní nílé ayé èrò ti nílé ayé.
0: Èrò ti nílé ayé ni èrò gbogbo èrò gbogbo èrò. Gbogbo èrò bẹ́ẹ̀ mi kárẹ̀ kútọ́ àlọ́kútọ́ ní báyìí gbogbo àgbáyé là ń lọ. Wọ́n ní aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé kí ètò àti ààtò tó péye látọ̀dọ̀ ìjọba àpapọ̀ fún gbogbo wa kó lè bá rẹsẹ̀ múlẹ̀ dáadáa. Sẹ́ẹ̀tì àwọn fẹsẹ̀ múlẹ̀ náà ni.
1: Wọ́n
0: ní àfi kí kálukú lọ́ọ̀rẹ́ gba nọ́mbà ìdánimọ̀ rẹ o. New National Identity Number.
1: NIN.
0: Tá a mọ̀ sí NIN. Àwọn àmì bàrà pa pé á pé ní
1: NIN. NIN. Ìtọ́màlì. Ọwọ́ kọ́ ni. Ó dáa tó bá níbẹ̀ wá jáwé ìwé ìròyìn The Nation níbi tí ẹni tí í ṣe adarí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì. Eléyìí tá a ní lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn Abba Tajudeen ni o. Wọ́n ní lánàá. Bàbá mà gbé gbówó lòun kalẹ̀ ó gbé kí ẹ ń wí ni. Wọ́n ní ṣe lálàyé pé Ṣètìmá tẹ̀ ń wo òun. Eléyìí ti ẹgbẹ́ òṣèlú ti APC tí ẹ tún fi díẹ̀ múlẹ̀. Bí òun yóò tún máa jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà bí ẹ bá ti dìbò òun tẹ̀sùn wọlé lẹ́ẹ̀kan sí i. O ní kò sí méjì tó jẹ́ orí bẹ́ẹ̀. Ṣètìmá tẹ̀ ń wo òun. Ọmọṣẹ́ ń ṣẹ́. Ṣètìmá tẹ̀ ń wo òun. Eléyìí kì í dalẹ̀ o. Máa gba àfọ́gà rẹ̀ dáadáa ni. Níbo gan ló ti gbogbo lòun jáde kíni tó fa sábàbí. Ẹ̀yin ó gba ọ láàárọ̀ tòní o. Bá kókó rẹ̀ bá ti tó ni o.
0: Ó dá bí àsìkò bá tó ẹ padà gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn èyí náà lápá ọ̀dọ̀ tèmi ń bí níbi tí wọ́n ti sọ wípé lórí ètò ìjọba ìdìbò tó wáyé ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Edo. Wọ́n ní Okpebholo gómìnà wọn bẹ̀ náà ni ó ti gbé òṣùbà kárí láì fún gbogbo ètò ìdìbò náà bó ṣe wáyé. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ èrò jáde bẹ́ẹ̀ sì làwọn òṣìṣẹ́ lábẹ́ àjọ INEC náà wọn ò tètè dé bọ̀rọ̀bọ̀rọ̀. Daily Post ń dó post ìròyìn yẹn o. Ẹ̀kúnrẹ́rẹ́ ń bọ̀ nípa rẹ̀ tẹ́ gbọ́ àmọ́ mo tún sáré wò kán bí.
1: Gíní ń wí.
0: Níbi tí wọ́n ti sọ pé adé kan bí. Ẹni tí inú rẹ̀ dùn púpọ̀ tí ayọ̀ rẹ̀ sì kún.
1: Mo lọ́mọ.
0: Lórí bí àwọn ọmọ wa ṣe padà dé.
1: Ewo wá tù.
0: Ẹ̀mẹ ni tá à ń pè ní adé kan bí.
1: Ó yẹ ká mọ̀.
0: Bẹ́ẹ̀ni olùdáfun tòló láti díje dupò gómìnà. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n bá dọdún 2027 fún ìjọba àpapọ̀ lẹ Nàìjíríà.
1: Wọ́n tíráì.
0: Àti gómìnà Ṣèyí Mákindé.
1: Bàbá gbìyànjú
0: ọwọ́ pọ̀.
1: Wọ́n gbìyànjú.
0: Láti rí wípé àwọn èèyàn wa tí wọ́n mú nígbèkúnjọ́ kínní àná. Àwọn ọmọ wa àtàwọn olùkọ́ wa. Lẹ́yìn ọjọ́ 84 tó kù pẹ́ṣẹ́ kí wọ́n lóṣù méjì bẹ̀. Tí wọ́n padà gba òmìnira wọn ni. Ẹ ṣeun ẹ kú iṣẹ́. Tàdánkátà yin o. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ń bẹ̀ tẹ́ gbọ́.
1: Ó dáa tó bá níbẹ̀ wá jáwé ìwé ìròyìn The Nation níbi tí ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress NDC. Lẹ́yìn tí ẹ ti ń ṣe lálàyé pé lọ́rùn ètò kanna lọ́rùn ẹni tí í ṣe olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú tiwa o. Iye San Wike ìwọ làwà ń bá wí. Kí wá ni tó fa sábàbí tí a fi ń gbégbó náà kalẹ̀ bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ gbọ́ láàárọ̀ tòní bá kókó rẹ̀ bá ti tó ní àmọ́ṣáṣkọ̀ rọ̀. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú ti APC. Látàrí ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027. Wọ́n ní gbogbo àwọn tí ẹ jẹ́ olùdíje wọn. Eléyìí tó jẹ́ pé irinwó àti mọ́kànléníàádọ́rin ni wọ́n 471 candidates. Òun náà ni àwọn olùdíje wọn. Wọ́n ní gbogbo wọn báyìí. Wọ́n ti kọ́kọ́ wọn o sí ìtàkùn eléyìí tí àjọ INEC ṣíkalẹ̀ pé níbi gan o ní kẹ́ ẹ kọrúkọ àwọn olùdíje yín sí níbẹ̀ láti fẹ́ mọ̀ rí wọn INEC portal ni wọ́n ń pè bẹ́ẹ̀. Níbo wá lọ̀rọ̀ dé dúró awon wo gan ni ati tari oruko won be eyan mo gbo laaro toni o o ti fun o o si tedo royin be
0: o ti tedo
1: o tedo royin be
0: okay now iwe royin the nation lo gbe eleyi jade
1: ni ni wi
0: ebi makbanu lati n gbo lojo to ti pe
1: eh
0: awon kan na tun be o tun nje kakran Kakran, yene Kulan Ala Kau Rearers Association of Nigeria.
1: Adana jela wana.
0: Dana jela wana.
1: To.
0: Kulan Ala. Wani, wati ro, are tinubu. We kote te ri dadu pe, imu shise, bere ni waran shesa. Nyo, kini mkan wu, eka. Ala ko so fun gbogbo nkan to ni se pelu nkan sin.
1: To.
0: Bi pe ki are Tinubu kon tete je ki ise o bere lori re o ko bere si ni sise keko re o bere si ni soju mimu.
1: Everybody want to talk.
0: The nation, everybody must talk. Everybody want to catch.
1: Everybody want to talk. Nigeria. Oh my god. O da o egbe oselu ti Labour Party awa gbe fun yin nibi yi o. Ki wa ni to fa sababi tori pe obirin le mi na bi n ba ri obirin e ti a tari sowo kete nte tabili iwo la fe ko wa nipo yi to si je po to da afi ka ki gbogbo awon eyan ti e ba se be won ni jeje mo pe egbe oselu ti Labour Party o na lo mo ti siso loju egun oruko arabirin kan o eleyi ti won pe ni Ajia Bintu Konto pe o ni o ma je egba keje eni o lidije si ipo are labe egbe oselu ti Labour Party obirin ni mi mo pe lola eleyi da pupo ju iwe iroyin Daily Post na lo gbe laaro toni sugbon Peter Obi lo soro nbi skoro o pe kini nwi ni oni ohun gege bi olidije si ipo are bolon baba ohun se to n wa dije dupo ohun to wa di koro oye na ko le wa o di koro oni se ri awon egbe oselu alatako ti ba nbe won ni baye won je ohun o se won ni se pe ki won rese wale dada ki won si lanfani ati ma dasi ijoba eleyi ti ba nbe lode nibo gan lo ti gbogbo jade ki wa ni to fa sababi te gbogbo lo yi kale eyan mo gbo laaro toni o se ri po ti fun o si tedo royin be
0: o da be na ni mi tun wo akole royin kan bi bayo won ni mi de ni o ta le ni to soro oro won wa ta ara ba un latodo eni ti se alaga ka fata tele fun egbe oselu APC omowe Abdullahi Ganduje pani na ni o ti pe fun ifese mule shishin kini nkan hun idari loni ran ni o ati awon igbese kan eleyi to je pe nipa ifese mule shishin idari to duro ore o na ni won fi ma se won fi la fi ma ri ori pa igbiyanju awon alakoso ati alase wa lorilede Nigeria be ba ba ti se ifese mule shishin awon agbonrin to ma mojuto awon kan won yi to je ko dirorun fun iko idari gbogbo lati le jabo ise akayeja ati oniba oku wodo ti yo fi je gbere be where in the nation ologbe iroyin jade o
1: o de ja lo soke lo nka lo polowo oja ta ba wa pada de ti fun tedo royin yo te sowo waju eku kale
2: Study at Trinity University, Yaba, Lagos.
3: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
2: We equipped you with skills the world demands.
3: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
2: cybersecurity, computer science, accounting, economics, marketing,
3: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
2: Trinity University, building on the rock.
4: Ladies and gentlemen.
2: The Society of Nigerian Broadcasters, SNB, Southwest Zone is inviting broadcast professionals to its Southwest Summit 2026, a strategic event slated to strengthen media and government synergy for national security, coming up on Thursday, 16th July 2026, from 10 a.m. to 2 p.m. Venue, Oyo State Local Government Training Center, State Secretariat, Agodi Ibadan, with the theme, Public Policy, Mass Media, and Conflict-Sensitive Broadcasting, Strengthening Media and Government Synergy for National Security, with the keynote presentation to be delivered by Chief B.C. Adeshola, MNI, a veteran broadcaster and former secretary to the Oyo State Government, as well as Mr. Charles Ibuobu, the Director General of the National Broadcasting Commission, NBC. The special guest of honor is His Excellency, Engineer Oluwaseya Biodumakede, the Executive Governor of Oyo State, Chief Host, Ambassador Dr. Yemi Farumbi, OON, National Patron and Founding Father, Society of Nigerian Broadcasters, SNB. The summit will also feature the induction of new members from the Southwest Zone and the presentation of awards of recognition of distinguished personalities. Announcer, SNB Southwest Committee.
4: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dú fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

bí Ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹfà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjẹ́ ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ gbẹ́rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ní ìwọlé o, ọ̀fẹ́ ní ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa.

0: Gẹ́gẹ́ bá a ṣe mú àkọlé rẹ̀ náà láṣe máa mú kàbí mú káre o.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìròyìn náà rè ẹ̀gbọ́n ní Ẹ̀kúnrẹ́rẹ́ tara báhun akọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ẹni tí ṣe aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Mọ̀mí.
0: Mọ̀mí gangan nù. Yún. Olúrẹ̀mí Tinúbú. Lẹ́ni tó ti ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o. Wípé wàyí ẹ jẹ́ kí á lọ rèé fi orúkọ sílẹ̀. Bẹ́ẹ̀ sì ni kárí dájú wípé agba nọ́mbà ìdánimọ̀ wà eléyìí tí ó máa jẹ́ àròkọ ìdánimọ̀ wa gangan fún wa o lórílẹ̀-èdè wa Nàìjíríà ìpè èyí yóò sì jẹ́ kó dìrọ̀rùn ká lè bá a mọ iye tá a jẹ́ gan iye ju ohun tá a jẹ́ lóǹkà kí àkọọ́lẹ̀ lè wà fún kí èyí lè ran ìgbésẹ̀ àti ètò gbogbo fún ààtò ìlú àti bí ìjọba pàá yóò ṣe máa ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí ẹ̀tọ́ fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbogbo ṣe mọ̀ pé bá a bá ti fira wa sínú òǹkà tá a mọyì tá a jẹ́ gbogbo tó bá tọ́ sí kálukú gẹ́gẹ́ bí ẹ̀tọ́ òun náà ni yóò dìrọ̀rùn ní ṣíṣe o tí ò ní máa jẹ́ pé ń ṣe láàmà forí rò ó wọn ni nínú ọ̀rọ̀ tó bóde eléyìí tí òun náà ti a fi ń ṣe àjọyọ̀ àti ìrántí àyájọ́ òǹkàyé àgbáyé káàkiri tọdún 2026 World Population Day èyí tó wáyé lánàá níbẹ̀ náà ni aya ààrẹ ti sọ̀rọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà a ní láti túbọ̀ máa dára dé àwọn èèyàn inú rẹ̀ ní o pàápàá jùlọ àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ àwọn náà la nílò jù tó jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣe ìnáwó náà lé wọn lórí ni nítorí wípé nípasẹ̀ èyí òun náà láàfin máa ní ọjọ́ iwájú abánikalẹ́ níbi tí ire gbogbo yóò ti sún níbọ̀ bẹ́ẹ̀ ló ń pàkíyèsí ọ̀rọ̀ pé bí òǹkà ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń pọ̀ sí bí orílẹ̀-èdè nàìjíríà fúnra rẹ̀ gan pàá ṣe ń gbọ̀rẹ̀rẹ̀ tó ń gbòòrò sí i ni àkíyèsí tó gbópọn náà ló ní láti wà o láti máa nàyẹ́ rẹ̀ láti rí i dájú wípé àkíyèsí fún ẹ̀ka ètò ìlera ó ṣe pàtàkì fún ẹ̀ka ètò ẹ̀kọ́ ó ṣe pàtàkì àti ṣíṣe àwọn ilẹ̀kùn àǹfààní ilẹ̀gbáragádá míì eléyìí tí ó jẹ́ kí ó dìrọ̀rùn fún gbogbo ẹni lórílẹ̀-èdè Nàìjíríà láti lè ṣe gbogbo ohun tí wọ́n yàn lọ́kàn wọn tí wọ́n ń fẹ́ ṣe láti lè dá gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ dà gẹ́gẹ́ bí aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe tẹ̀síwájú o wọn ni ìgbọ̀rẹ̀rẹ̀ àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà nípa òǹkàyé wa èyí náà ló ń fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní tó pọ̀ tó jẹ́ pé kò sọ́nà míì tá a fi lè jẹ ìgbádùn rẹ̀ tá a fi lè rí lò bí kò ṣe wípé kárí wípé a ṣe ìlànà ìdókòwò sára àwọn ọmọnìyàn lórílẹ̀-èdè Nàìjíríà aya ààrẹ Tinúbú bákan náà sọ̀rọ̀ o ó ní nípa àkọọ́lẹ̀ tí ó bá ti wà fún òǹkàyé gbogbo wa lórílẹ̀-èdè yìí àǹfààní ibẹ̀ náà ni ó ṣe pàtàkì fún wa láti dìmú ṣinṣin gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú léyìí tó ń rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti rí i dájú wípé wọ́n lọ rèé ṣe ìforúkọsílẹ̀ bẹ́ẹ̀ ni kí ó lè wà nínú àkójọ déètà gbogbo wa pátápátá o wa ò sì gbọ́dọ̀ fi èyí falẹ̀ rárá bí tí wù kó mọ̀ wọn ni ó sì kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ipa kó àyájọ́ náà o tó ń ti ìtẹnumọ́ àti ìfẹsẹ̀ ọ̀rọ̀ múlẹ̀ pé akitiyan àti àtìlẹ́yìn yóò túbọ̀ máa wà láti rí wípé ìdàgbàsókè alájùmọ̀dà náà ni yóò bá gbogbo wa o àti gbogbo nǹkan tí ń mú kí ìfàyàbalẹ̀ ó wà fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìtẹ̀síwájú àti ìrọ̀rọ̀ náà ni àwọn kò ní tẹ̀tì láti máa rí dájú pé ó ń bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní tilé toko.
1: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá. Èèwọ̀ wá tú nípínlẹ̀ Ọ̀yọ́. Inú gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ dùn gidi gan mọ̀ ni o. Ìjẹ́ kí ni tó fa ìdùnnú yìí? Àwọn ọmọ ọlọ́mọ àti àwọn olùkọ́ wọn. Eléyìí tí àwọn kàràǹbà ní ẹ̀dá jí gbé níjọba àbílẹ̀ oríire nílùú Ògbómọ̀ṣọ́. Nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe bẹ́ẹ̀ rántí. Òun náà ni wọ́n mọ̀ gba ìtúsílẹ̀ wọn o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn ọmọ ọlọ́mọ ènìyàn lọ́nìyàn yìí. Eléyìí tí wọ́n ti wà lákàtà àwọn ikọ̀ ajínigbé láti ọjọ́ 15 oṣù kẹrin ọdún tá a wà nú ẹ̀ yìí. Wọ́n lo oṣù wọ́n lò já. Oṣù kẹfà wọ́n lò já. Oṣù keje Ọlọ́run bá wa ṣe. Àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà, òṣìṣẹ́ ọlọ́pàá, àwọn òṣìṣẹ́ ológun òfurufú, àwọn òṣìṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ àti gbogbo àwọn lẹ́ka-lẹ́ka ètò ààbò. Wọ́n mọ̀ fún wọn pin nínú igbó burúkú eléyìí tí ẹ wà o. Léyìí tó mú kí àwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún sọ pé ẹ dákun. Bó o láti wá sọ̀rọ̀ yìí báyìí, ó ti kọjá agbára àwọn o. Ẹ jáwọ́ ó tú àwọn èèyàn yìí lẹ̀ lọ́fẹ̀ẹ́. Kíkálukú ọmọ lọ ilé wọn láyọ̀ àti àlàáfíà. Ìwé ìròyìn The Nation lójú ewé kẹrin. Òun náà lọ́mọ̀ ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ o. Ọ̀nà tí àwọn kàràǹbà ní ẹ̀dá yìí tí wọ́n gbà tí wọ́n fi sọ wọ́lẹ̀ pé ẹ dákun. Kiní yìí ti ń le jù. Ẹ já kó wọn lẹ̀ kí wọ́n mọ lọ. Kẹ̀sì fún wọn náà lẹ̀ kí wọ́n máa bá tiwọn lọ. Sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo ẹ̀ka-lẹ́ka ètò ààbò àwọn kì í gbọ́ yẹn. Ọ̀rọ̀ tí ò lè ṣẹ ni. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé gbogbo àwọn òṣìṣẹ́ ológun èyí tí ẹ dúró tán yìí òun náà ni ẹni gbogbo ẹnu lóró igbó ọ̀hún. Eléyìí tí àwọn kàràǹbà ní ẹ̀dá lè gbà jáde. Wọ́n dì ní bí ìgbà téèyàn di ìsà tí òkè tí ó gbà bóde porò. Wọ́n ní wọ́n dí gbogbo ibẹ̀ pátápátá. Báwọn kàràǹbà ní ẹ̀dá yìí bá ti wá yọjú pé ẹ̀jẹ̀ àgbà bíbóde. Wọ́n ó ti bá wọn bẹ̀bì bà. Ẹ̀jẹ̀ àgbà wọn ẹ̀ka àgbà bíbóde. Wọ́n ó ti bá wọn bẹ̀bì bà. Wọ́n ní ìfúnpinpin eléyìí tí àwọn òṣìṣẹ́ ológun ti ń fún wọn pinpin yìí. Òun náà ló jẹ́ kí wọ́n sọ pé òkété ti bóòrù máwọn lọ́wọ́ o. Kò sí ọ̀nà kọnà táwọn lè gbà tọpọ́rọ́ kúrò nínú àhámọ́ eléyìí tí ẹ kóra wọn sí. Nígbà tí wọ́n mọ ṣàlàyé bí ọ̀rọ̀ ń ṣe jẹ́ gan. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé igbó tá a sọ nípa rẹ̀ yìí Old Oyo National Park ọmọ pààlà pẹ̀lú ìpínlẹ̀ Zamfara láwọn abìkan. Ó pààlà pẹ̀lú ìpínlẹ̀ Niger láwọn abala abìkan. Wọ́n níṣẹ́ wá rí àwọn kàràǹbà ní ẹ̀dá yìí inú igbó yìí gan òun ni wá kóra wọn wá. Léyìí tí wọ́n fẹ́ sọ bẹ̀ dílé wọ́n níbẹ̀ gan ni wọ́n ti ń jókòó tí wọ́n ti ń wo àwọn ọ̀nà tí wọ́n gbà láti lọ rèé máa jẹ́ àwọn ibùdó ìtọ́nisọ́nà. Eléyìí tí wọ́n ti mú àwọn èèyàn wọn sí. Wọ́n ní kódà ibẹ̀ gan ni wọ́n ti ń jókòó. Tí wọ́n ti ń pinya mọ́ bó láti ṣe bá a bá kó àwọn èèyàn bí tá a kó àwọn èèyàn bí tá a kó àwọn èèyàn bí. A wàá kó wọn wọnú igbó yìí wá. A wàá máa sọ fáwọn ìjọba wọn pé bẹ́ẹ̀ bá fẹ́ ká tú wọn lẹ̀ ẹ tú àwọn èèyàn wá lẹ̀. Wọ́n ní gbogbo eléyìí òun náà ni wọ́n ti múra rẹ̀ lẹ̀ láti ọjọ́ tó ti pẹ́. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn kàràǹbà ní ẹ̀dá yìí láti ìgbà ìṣèjọba ìyẹn Goodluck Jonathan ni ẹ ní igbó tá a sọ nípa rẹ̀ yìí o wọ́n ti fi bẹ̀ ṣe ibùgbé. Ẹ wá jẹ́ lọ sọ́kàtà àwọn ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ tẹ́ lórí àwátá àjókòó yìí náà lórí bí inú kálukú ṣe dò tó bí wọ́n ṣe láǹfààní àti tú àwọn ọmọ ọlọ́mọ tó ń ti àwọn olùkọ́ wọn lẹ̀ o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé ìlú ti fọ́n ijó tayọ̀ ẹni tí ọmọ yílẹ̀ pé olúwo mọ̀ ṣe olúwo mọ̀ ṣe àwọn ní aláwọ̀ akíbárú àwọn ọmọ yìí dé alihamudulilayi bẹ́ẹ̀ làwọn onífẹ́ náà ń sọ tiẹ̀ pé ìfẹ́ orí àwọn rèé o àwọn máa dúpẹ́. Wọ́n ní gbogbo àwọn èèyàn ní dunú ní ẹ̀sìn yọ ìyẹn lọ́jọ́ Ẹtì Friday lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ nígbà tí ìròyìn ọ̀hún tó bóde o bí àwọn ọmọ náà tó ń ti àwọn olùkọ́ wọn ni wọ́n ti di gbígbà lẹ̀. Nígbà tí ẹnìkan eléyìí tó jẹ́ pé àǹtí tiẹ̀ ọlọ́mọ méjì ń bẹ lákàtà àwọn ikọ̀ agbésùnmọ̀mí àwọn ikọ̀ ajínigbé ọ̀hún. Eléyìí tí a porúkọ tiẹ̀ ní Rísíkátù nígbà tí ọmọ sọ̀rọ̀ ó pé kí ló wí ni. Ó ní olúwa mi o amọ̀dúpẹ́ ó níṣẹ́ rí àti ìwú tó ti gba ìtúsílẹ̀ rẹ̀ báyìí kò lè sọ̀rọ̀ kankan. Inú rẹ̀ ló dùn o kì í ṣe pé nǹkan mu o. Ó ní ṣùgbọ́n sá bó ṣe wà yìí nígbà tí ó bá máa la ẹnu rẹ̀ ikótó ikótó ikòtó ikòtó tí ó sì máa sọ̀rọ̀ òun mọ̀ wípé ọ̀rọ̀ ayọ̀ ni ó mọ bóde lẹ́nu rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ṣe wo ohun yìí Aisatu Rísíkátù òun ò lè sùn oríta ìlè rọrùn sùkọ́ o ayọ̀ òun náà ló gba orí ẹ̀mí ìhun. Àwọn èèyàn sọ̀rọ̀ gan tọ́pọ̀ tọ́pọ̀ tọ́pọ̀ o bó tilẹ̀ jẹ́ pé mi ni ẹ ṣe kó àwọn ọmọ ọ̀hún débì ìbà tó ń ti àwọn olùkọ́ wọn. Ìbẹ́yìí rántí ọ̀gbẹ́ni Michael Oyedokun eléyìí tí wọ́n dúnbú ẹni ẹlẹ́ni nínú igbó ọ̀hún àti ọ̀gbẹ́ni Adésiyan Adégboyè eleyi ti yin ibo pa ko to di wipe won ku awon mo na wonu igbo lo won ni gbogbo awon eyan be si ni se daro won ni pe ha aba asoro yo pada jaba si bayi awon eni eneni ti won ti ku ko ba ko dele fe eyan re ni iwe yin the nation lo gbe egba ke seri e nbe
0: la seri kaabo ko seri
1: mi re o
0: oda to iroyin kan ture lapodo temi bi pe bi o tile je pe awon oludibo na ni won o fi gbogbo ara kare to nipa pe won yoju lati wa dibo yun eto idibo ijoba ibile to waye ni ipinle ti edo ati bi o ti se je pe awon osise labe ajo ti eleto idibo le Nigeria nise lawon na tun pede to won ti awon ohun elo gbogbo ti won fi dibo ni gbogbo ijoba ibile mejejidinlogun ti nbe ni ipinle edo sibe gomina Monday Okpebolo ti ipinle edo na lo sapojuwe eto idibo ohun gege bi n to lo pelu alaafia to si tun mu koriya wa iwe iroyin Daily Post gba iroyin jo o wipe awon iroyin kan jade to si gborere kaakiri bee wipe àwọn tí wọ́n jáde láti wá dìbò wọn ni wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ wọn ò pọ̀ tó nǹkan dàbí alára o bẹ́ẹ̀ sì tún ni níṣe ni àwọn òṣìṣẹ́ ti àjọ INEC fúnra wọn elétò ìdìbò àwọn náà tún wá pẹ́ dé ìjọba ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Edo ọ̀hún wọn náà ni ti àjọ tí ó jẹ́ ti elétò ìdìbò ti ìpínlẹ̀ Edo gangan jàre yun Edo State Independent Electoral Commission ta mọ̀ sí HTEC tó jẹ́ pé àwọn gan ni wọ́n ṣe alábòójútó rẹ̀ kìí ṣe ti INEC o nígbà tí ń sọ̀rọ̀ lẹ́yìn tóun fúnra rẹ̀ ti dìbò rẹ̀ tán ní wọ́ọ̀dù kejì rẹ̀ ti ń bẹ ní ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ Udomi èyí ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn Ishan yun Ishan Central Local Government Area gómìnà náà sọ̀rọ̀ wípé bẹ́ẹ̀ ṣe ń rí bí gbogbo nǹkan ṣe ń lọ ìdìbò ọ̀hún kò sí wọ́lùkọlù ńbẹ̀ bẹ́ẹ̀ sì ni kálukú ń ṣe gbogbo ẹ̀ ó sì ń lọ ní àlàáfíà àti ayọ̀ bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ ó ní ìdìbò tètè bẹ̀rẹ̀ ní ẹ̀ka ti ìdìbò ti apọ̀dọ̀ tòun o bẹ́ẹ̀ sì ni òun rí wípé àwọn ẹ̀ka òṣìṣẹ́ elétò ìdìbò ńbẹ̀ ni wọ́n ti wà ní ìkàlẹ̀ kóhun tó débẹ̀ Okpebolo lẹ́ni tó dé ibẹ̀ ní nǹkan bí aago mẹ́wàá kọjá ìṣẹ́jú mẹ́rìnléní ogún ìyálẹ̀ ta àárọ̀ ló gbé òṣùpá kárí láì fún àwọn olùdìbò tí wọ́n bẹ́ẹ̀ nítorí tí àwọn tò lọ́wọ̀ọ̀wọ́ wọ́n sì ṣe ohun gbogbo bó ti tó àti bó ti yẹ láì mú wàhálà dání wọ́n ní ṣùgbọ́n àfikún ibẹ̀ náà ni wípé ìròyìn ń kan òun lára o wípé ní àwọn apá bòmíì ṣáá ní ìpínlẹ̀ ọ̀hún níṣe ni ètò ìdìbò ọ̀hún náà ó lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ní àwọn tí wọ́n wá jáde láti dìbò ọ̀hún wọn ò pọ̀ tó nǹkan bẹ́ẹ̀ sì ni àjọ elétò ìdìbò ti ìpínlẹ̀ Edo àwọn náà wọn ò tún tètè dé àwọn òṣìṣẹ́ wọn ńbẹ̀ wọn ni wọn ò tún tètè dé ti ibi ibùdó ìdìbò ọ̀hún Daily Post ó náà lọ post ìròyìn yẹn jáde o.
1: Ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já tún wo ìròyìn eléyìí sọ̀rọ̀ eléyìí tó mórin bọnu tí ń pé àdúrà wá gbà aṣọpẹ́ ẹni bá ní tòun ò gbà ó ní bó ṣe ṣe wọ́n ní ọjà olómi léyìí tí a ní gbogbo kó wá àwọn èèyàn lókìlókì lókọlókọ òun náà ní apéjúpéjẹ síbẹ̀ yẹn ní ọjọ́ kàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún tá a wà nú ẹ̀ yé léyìí tó jẹ́ wípé bí wọ́n ti kóra wọn jọ ń bẹ̀ tí kálukú ń sọ̀rọ̀ tí a ń gbégbé lóhùn kalẹ̀ àdúà jẹyọ níbi ìkórajọpọ̀ ọ̀hún léyìí tó dálé àwọn ọmọ ọlọ́mọ tó ń ti àwọn olùkọ́ wọn eléyìí tí a jíkó ìyẹn níjọba àbílẹ̀ oríire nílùú ògbómọ̀ṣọ́ ìbẹ̀ rántí ẹnìkan eléyìí tó jẹ́ wípé ògúnná gbòǹgbò ti ń dátọ́ lẹ́nu ìgbín onójẹ́ léyìí tó sùn jẹ́ olùdíje sí ipò láti lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Allied People's Movement èyí tá a mọ̀ sí APM ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ ta lẹni tá à ń pè rí àmbásẹ́dọ̀ Olúfẹ́mi Àjàdí Ògúntóyìnbó Àjàdí ikọ̀ ọmọ olókùn ẹ̀ sílẹ̀ mí máa ń pè ó ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ kẹlẹ́ tó gbé kalẹ̀ pé báyìí náà bá wo bí nǹkan dé dúró àfàdúrà téèyàn ò bá tẹ́wọ́ rẹ̀ sọ́lọ́run ni ò ní gbà oníṣẹ́ rí àdúrà tá a ṣe níjó oníyànà lórí ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ yìí àdúrà náà gbà o o wa se be ki eni ti se gomina wa nipinle oyo amoju ero se imakide gsm gomina nu pe baba mo ki yin e ku orire fun di dollar te lofa ni ati dollar awon omo yi to nti awon oluko awon ko lakata awon iko ajinigbe nigba to nte si waju nu awon oro eleyi to gbe kale ninu ro to te wa lowo o oni se ri eleyi gan o na ni o tu fun awon oloselu lafa ni ati ma te si waju nu awon adura gbogbo eleyi ti won ma gbe kale oni ewo ni ojo kan din ni ogbon osu kefa odun 2026 ta wa ni eyi awon egbe oselu mo kora awon jo je bo ni kora awon jo si oni oja kan eleyi ti won pe ni olomi market eleyi to wa ni korita ti olomi lohun ijoba abile oluyole mo lo wa o oni se ri egbe oselu ti apm Allied People's Movement inu won bembe egbe oselu adc won bembe egbe oselu akodu won bembe egbe oselu apc won bembe oni gbogbo won kora awon jo leyi to si be si ni sadura pe ani se awon akeko omo kekeke toju oti lo lori won ti e ko mo won atawon oluko won na la won fe ki won di gbigba le lakata awon iko buruku yi leyi te si nse ladura nigba na pe ani pe ka gba won laaye ki won si pada sakata awon ebi won ajadi ogun to ibo olufemi o mo se lalaye pe aiwo afika ma dupe fọlọrun ni o tori pe adura ta gba nigba na oba se itewogba re nigba ti o tese waju onise wa ri loni toro ti ja so pe yi ojo pe loni je o idire to n fi dupe lowo oba to laye eleyi to mu ki emi awon omo na wa lalaafia to nti awon oluko won leyi ti won si le pada gba ominira won onise ri iroyin ta so nipa re yi iroyin idunnu ni todun mo ni ninu papa julo fun awon obi awon omo yi awon eyan awon oluko won awon eyan lagbegbe won ati gbogbo ninu didun olore eleyi ti nbe nipinle oyo ajadi ogun to yinbo o wa ken ti se gomina nipinle oyo amoju ero se imakinde pe baba eku orire ko sai tugbosuba kare o eni fun awon osise leto abo e ti won sise takuntakun lati dola awon eniyan na o wa ro gbogbo awon eyan jake jado ipinle oyo o pe be ba ti ri nkan kan eleyi to le se awon osise leto abo lanfani lati le dola awon iwo daran ko mo ba ma foju bade nipinle yi e tete ma so fun won if you see something say something what else waju na awon oro eleyi ti gbe kale o pe se wa ri o gbogbo to ni se pelu eto abo ah ki ma sise nikan ki sise ijoba nikan o oni ewo agbajowo la fi soya ajeji owo kan ko gbe udori o na loro hun oni bo se je ti ojuse ijoba to je ojuse awon ose leto abo o na lo je ti tawon oba alaye awon ijoye awon olori lagbegbe ati ni papa julo ti gbogbo ara ilu ambassador olufemi ajadi ogun to yinbo eni to je wi pe o ndije du ipo lo si ile igbimo asofin agba lorilede wa Nigeria lati ekun digbo arin gugun ti ipinle Oyo iyen Oyo Central Senator.

0: àwọn ẹkọ̀ burúkú tó ń ti àwọn olùkọ́ wọn òun náà ló jẹ́ ìrètí fún oníkálukú wa nípínlẹ̀ ọ̀yọ́ ambassador olúfẹ́mi àjàdé ògúntóyìnbó ti ẹgbẹ́ òṣèlú ti apm ẹni tí ń díje ní lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún láti ẹkùn ìdìbò ọ̀yọ́ central senatorial district lọ sílé ìgbìmọ̀ aṣòfin lórílẹ̀‐èdè wa nàìjíríà òun náà ni mọ̀ ń kígbe tatata pé ọpẹ́ òun náà ni ọ̀rọ̀ náà ló já sí.
1: a dúpẹ́ pé òkun ẹjẹ́ rojú ọjà tá a bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tẹ̀síwájú ẹlẹ́mẹ̀rún
0: ẹkú kalẹ̀.
2: Ǹjẹ́ òun wá ọ̀nà bí o sì lè kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìnmílẹ́ka ètò ìlera bí? Gbọ́mi, Ìbàdàn College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbóǹtẹ̀ dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà, àjọ MBTE fọwọ́ sí pẹ̀lú kìlọ̀ wá tún dúró dé. Àyè ìgbaniwọlé ti sísílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ sáà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù tòṣe ló wọlé. Àyè sísílẹ̀ fáwọn ètò bíi Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì yan 100 máàkì 100 marks lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kọ́ọ̀sì rẹ̀. Bó o bá wá ní jáàmbù, kò béwu dé. Ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bíi Community Health Extension Workers, SHIELD, Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bíi Junior Community Health Extension Workers, JCHIL. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbèjà Street, Jègèdè Olú Lọ́yọ́, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ìbàdàn College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò ṣètò ìlera ló jẹ wọ́n lógún.
3: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà a ti lọ pápápá a sì ti dé pápápá náà.
1: A ti lọ a ti dé.
0: Ẹ jẹ́ lọ tààrà báyẹn ó di ọ̀dọ́ ta ni o ó mà di ọ̀dọ́ olùdáfòtòló láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú Allied People's Movement tá a mọ̀ sí APM.
1: Ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́nù.
0: Ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́nù pápápá ni ó jẹ́ o.
1: Nàmí o.
0: Wọ́n ní lẹ́ni tí ń gbáradì bẹ́ẹ̀ ni fún àti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Honorable Bímbọ Adékànmbí. Wọ́n ní òun náà ni ó mà ti fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn. Kódà gan pẹ̀lú tẹ́ ẹ bá ń gbọ́ pé ara tù mí ara dẹ̀ mí wọ́n ní Honorable Bímbọ Adékànmbí ní ṣe o. Lẹ́yìn tí agba ẹ̀dáǹdè àwọn akẹ́kọ̀ọ́ wa o àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní àwọn ilé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ lábẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tiwa. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ọjọ́ ẹtì Friday òun náà ni Honorable Bímbọ Adékànmbí o ni ó ń ṣe àpèjúwe ikọ̀ ọmọ ogun àti elétò ààbò wa gbogbo gẹ́gẹ́ bí ikọ̀ eléyìí tí wọ́n ní ìgboyà a kí wọn púpọ̀ ẹ ṣeun gidi gan. Bẹ́ẹ̀ náà ló ń kí gbogbo ẹni fún ìfaradà ìfarajìn àdúrà àti ààyè tòun tí a gbo ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba tó ga jùlọ. Nínú àtẹ̀jáde ọ̀rọ̀ tó bóde léyìí tóun fúnra rẹ̀ gan mọ̀ọ́mọ̀ fọwọ́ ara rẹ̀ buwọ́lù nílẹ̀ Ìbàdàn nígbà tí ìròyìn náà tó kàn án lára wípé tó a ti gba ẹ̀dáǹdè àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wa o tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní Adékànmbí lẹ́ni tó jẹ́ wípé kì í ṣe ló jẹ pé béèyàn bá ń gun irin nínú rẹ kò ní kọsẹ̀ rárá bíbí pé yóò ti fẹsẹ̀ kọ́ ìtàkùn àti pé ìtàkùn ó ní tẹ wípé kí irin ó má gòkè àlọ́ àfi kó jẹ́ pé tòun tirin náà ni ó jọ lọ ni o.
1: Wọ́n
0: ní inú rẹ̀ dùn púpọ̀ ayọ̀ rẹ̀ kún ó sì fi ìmọrírì yìí hàn sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mú àwọn ẹ̀ka òṣìṣẹ́ elétò ààbò wa gbogbo àtàwọn èèkàn pàtàkì tí ọ̀rọ̀ yìí kàn tó jẹ́ pé ọgbọ́n ọnú ni wọ́n lò tí kinní ọ̀hún tó fi ṣeé ṣe. Ó ní ẹ wá rí nǹkan bí àṣé lóòótọ́ ni wípé bí igi bá fọwọ́ mú igi wọn máa digbó ìtàkùn tó fọwọ́ mú ìtì wọn á dọ̀dàn àṣé òun àtọ̀ bí wọ́n bá ti ń fọwọ́ múra wọn níkùn wọn a sì máa dọmọ tuntun ìfọwọ́ múra wọn àwọn ìjọba wa látòkè dáàrin gbọ̀n. Wọ́n ní àtàwọn èèkàn pàtàkì ló ṣe jẹ́ kí ìgbàdáǹdè wọ̀nyí kó dìrọ̀rùn. Honorable Adékànmbí ní pàtàkì pàtàkì wọ́n ní náà ló kí gómìnà ti ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé o wípé o kú oríire orí rẹ̀ dá orí rẹ̀ sì sun orí rẹ̀ rọ̀ pẹ̀lú rọ̀ mọ́re. Wọ́n ní ó kí bẹ́ẹ̀ náà ló kí àwọn tó jẹ́ àwọn èèyàn wa tí wọ́n gba òmìnira gbogbo tòun ti àwọn ọmọlẹ́bí wọn o bẹ́ẹ̀ sì ni àdúrà ń lọ níra budun ló ń kí gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ nílé lóko lódò àti lẹ́yìn òdi wípé ẹ ṣeun gbogbo àdúrà tẹ́ ẹ ṣe ń jọ́ kínní àná ló padà tí wọ́n á so èso oore agbàdáǹdè agbòmìnira àrokò ńlá lèyí jẹ́. Wọ́n ní Honorable Bímbọ Adékànmbí sọ̀rọ̀ ó ní gbogbo nǹkan wọ̀nyí náà ló ń jẹ́ ìránnilétí wípé ẹ ò gbọ́ ẹ̀ka elétò ààbò àti wíwà ní ipò àti ìjẹ́ ọ̀tẹlẹ̀múyẹ náà ni kò ṣàṣe pàtàkì bí a ṣe ń rí bí ọ̀kánjú wa ṣe ń dàgbà tí ọgbọ́n rewájú tí ayé ń lajú sí i ó ṣe pàtàkì a ò sì lè kóyán rẹ̀ kéré láti fi kojú oro sí àwọn ìpèníjà èyí tí ń kojú ètò ààbò lórílẹ̀‐èdè wa. Ṣé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2026 tá a wà yìí àwọn akẹ́kọ̀ọ́ mọ́kàndínlógójì 39 àti olùkọ́ méje òun náà ni àwọn ìgárá agbórígbédìgárá ọlọ́ṣà wọ̀nyí tí wọ́n jí wọn gbé o bẹ́ẹ̀ sì ni o léyìí tó jẹ́ pé ẹ̀mí èèyàn mẹ́ta ó padà tara bẹ́ẹ̀ lọ sí i tẹ́ ẹ bá gbàgbé Honorable Bímbọ Adékànmbí náà ló ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí wọn ní ìjọba ìbílẹ̀ oríire ní ìgbà náà tó jẹ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ń ṣòjòjò tí inú bàjẹ́ tó sì kan bí ìbò èyí tí ó ṣe gẹ́gẹ́ bí ojún pọ́n igún àwòdíbàrà àti àwọn àtìlẹ́yìn tó ṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan fún gbogbo àwọn ẹni àti àwọn èèyàn pàtàkì tí wọ́n súnmọ́ àwọn tí àwọn aburú wọ̀nyí tó ṣẹlẹ̀ sí àti àwọn tí wọ́n jí gbé ní ìgbà náà paríparí àǹfààní ju gbogbo rẹ̀ lọ. ọpẹ́ pàtàkì inú bímbọ adékànbí dùn àdùndẹ́yìn sì ni pẹ̀lú ó kí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ó kí gómìnà Ṣèyí Mákindé fún ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tó jẹ́ kí oríire kó padà roni gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n fi gba ẹ̀dáǹdè àwọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ọjọ́ 64. Adúpẹ́ o.
1: Olúwa ṣeun. Ó dáa tó bá níbẹ̀ wá já túwọ̀ ìwé ìròyìn The Nation wò níbi tí ẹ ti ṣe lálàyé wípé ẹni tí ṣe adarí ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì nílẹ̀ yìí ìyẹn Abba Tajudeen òun náà ló máa ń ṣe lálàyé o pé yíyan eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tún yan igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni tí ó mọ díje dupò gẹ́gẹ́ bí igbákejì ààrẹ nílẹ̀ yìí lẹ́ẹ̀kan sí ó jẹ́ ọ̀nà kan èyí tó dáa gbà o nígbà tí ó mọ tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ oníṣẹ́ rí Kashim Shettima eléyìí tí ó mọ díje gẹ́gẹ́ bí igbákejì ààrẹ pẹ̀lú ẹni tí ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun náà ló jẹ́ pé mùṣemúṣe rẹ̀ tó dá mùṣemúṣe mímọṣẹ́ rẹ̀ níṣẹ́ àti òótọ́ ọnú eléyìí tí fi ń bọ́ ọ̀gá rẹ̀ rìn náà ló jẹ́ kí ọ̀rọ̀ ọ̀hún kó yọrí sí bẹ́ẹ̀ o nínú àtẹ̀jáde eléyìí tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì rẹ̀ lórí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ ìyẹn Musa Abdullahi Krishi tó fi léde níbẹ̀ náà ló ti kí ẹni tí í ṣe igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima kú oríire o léyìí tó sì ń ṣe lálàyé pé ìyànsípò rẹ̀ lẹ́ẹ̀kan sí yìí yóò mú òpin dé bá àwọn ọ̀rùn hẹ́rẹ́ ọ̀rọ̀ kan eléyìí tí ń lọ káàkiri pé ààrẹ Bọ́lá Tinubu yóò pààrọ̀ Shettima yóò pààrọ̀ rẹ̀ yóò fẹ́ lòmíì sí léyìí tí wọ́n jọ díje du ipò ààrẹ lẹ́ẹ̀kan sí ìbọ̀bàdì ọdún 2027 àmọ́ ní ti ẹgbẹ́ òṣèlú ti NDC ń tiwọn wọ́n ní àmọ́ ń pariwo tọ́tọ́tọ́ ni o fún ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú olúùlú lórílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Àbújá nù ìyẹnsan wípé pídàkùn dábọ̀ tú kánákò lẹ́yìn ọrùn olùdíje sí ipò ààrẹ yìnyín lábẹ́ ẹgbẹ́ òṣèlú tọ̀dọ̀ tàwọn Peter Obinu léyìí tí wọ́n sì ń rọ ìyẹnsan wike pé wo lọ gbọ́ tiẹ̀ o tara ẹni là ń gbọ́ iṣẹ́ tí ó yọ̀ ọ́ sí lọ́rẹ̀ mójútó iṣẹ́ tí ó yọ̀ ọ́ sí nínú ìṣèjọba èyí tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kó o sì kúrò níbi àwọn ọ̀rọ̀ kùnbákùngbé eléyìí tó ń sọ sí Peter Obi ẹgbẹ́ òṣèlú ti NDC nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ o wọ́n ṣe lálàyé pé ẹgbẹ́ òṣèlú ọ̀hún òun náà ló jẹ́ wípé bí wọn ò bá tú kánná lẹ́yìn ẹni tí í ṣe olùdíje sípò ààrẹ lẹ́bẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú àwọn àwọn ò ní bẹ̀ṣùbẹ̀gbà láti lọ ilé ẹjọ́ káwọn lọ́ọ́ rèé fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí níbẹ̀ wọ́n ní wike nínú àwọn ọ̀rọ̀ kan eléyìí tó sọ lórí ìkànnì móhùnmáwòrán níbẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kùnbákùngbé ẹni sí Peter Obi léyìí tí sì ń fẹ̀sùn kàn pé ta ni ẹni tẹ́ ń sọ nípa rẹ̀ yìí kí ni tọ́mọ̀ tí ó fi lọ́ọ́ rèé dóòlà àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n jí kó yìnyín nípínlẹ̀ Ọ̀yọ́ àbá ọmọ ọlọ́mọ tí wọ́n jí kó ní àwọn agbalabi kan lórílẹ̀-èdè wa Nàìjíríà ẹ sọ fún kó lọ stop ṣe bẹ́ẹ̀ kó lọ jókòó jẹ́ kódà kó lọ pa ẹnu rẹ̀ mọ́ kíkẹ́ kí ó pa mọ́tì òru rẹ̀ lẹ́nu wọ́n ní gbogbo àwọn ọ̀rọ̀ tí ń sọ sí Peter Obi yìí ẹgbẹ́ òṣèlú NDC wọ́n ní àwọn ò fẹ́ bẹ́ẹ̀ o òun gangan fún alára rẹ̀ ò ní kó lọ stop ṣe bẹ́ẹ̀ ìwé ìròyìn The Nation ló gbé ẹgbà kẹsẹ̀ rí
0: káàbọ̀ ya ẹsẹ̀ rí níbẹ̀ ló ń já kó tó di pé a máa lọlé nítorí ọ̀ tò ní lórí ọwọ́ Belenja. Ìròyìn náà rèé o níbi tí wọ́n ti ní àwọn Kulen Ala Cattle Rearers Association of Nigeria kì í ṣe kulẹ̀ anífowóṣe o.
1: Bàbá olóye.
0: Kulen Ala àwọn eléyìí ni wọ́n ń pè ní Kakran. Ẹ̀yin ò tí a bá ní ká ṣe ìsúnkì orúkọ yẹ ká wá pè ní ìkíní ni òun yẹn ni Kakran.
1: Kulen
0: Ala Makban wà. Mìlẹ́tì Ala
1: Kakran Kàtàwé.
0: Àwọn eléyìí Kulen Ala Cattle Rearers. Àwọn eléyìí breeders
1: làwọn.
0: Wọ́n ní ni wọ́n ti ké sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kórìí dájú wípé ìfẹsẹ̀múlẹ̀ àti ìmọ̀wọ́ ṣẹ́yà kí ó bẹ̀rẹ̀ ní Wàràǹṣẹ́sà fún bo lábẹ́ àjọ ẹ̀ka tí ó máa mójútó ìdàgbàsókè ọ̀sìn ohun ọ̀sìn yóò ní abẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé wọ́n máa pèsè àwọn owó ìyá lóríṣiríṣi àti àwọn nǹkan míì tí ó máa mú kí iṣẹ́ ó dìrọ̀rùn fún gbogbo ẹni tó bá ń ṣerú òwò yìí gẹ́gẹ́ bí aládàáni kí wọ́n sì lè dádúró nínú ọ̀rọ̀ tó gbóde tó sì di bíbuwọ́lù látọ̀dọ̀ ẹni tí í ṣe ààrẹ wọn káàfọ̀tà ọ̀nàrẹ́bù Khalil Muhammad Bello. Wọ́n ní òun náà ni ó sọ̀rọ̀ wípé ẹgbẹ́ náà ló gbé òṣùbà kárí láyé fún ààrẹ Tinubu lẹ́ni tí ó gbé ìgbìmọ̀ kan kalẹ̀ fún ṣíṣe ètò àtúntò fún ohun ọ̀sìn gbogbo lábẹ́ ìdarí ààrẹ sì ni pẹ̀lú lẹ́yìn tó jẹ́ pé tòun ti ẹni tí í ṣe ọ̀jọ̀gbọ́n Tahiru Jaga náà ni wọ́n jọ jẹ́ alága ìgbìmọ̀ ọ̀hún lẹ́yìn ìgbà náà tí wọ́n fi wá ṣe àgbékalẹ̀ ẹ̀ka tí ó máa mójútó ìdàgbàsókè ohun ọ̀sìn ni òní abẹ́ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kankan ló ṣàpèjúwe àgbékalẹ̀ ìgbìmọ̀ náà àti ẹ̀ka alákòóso ọ̀hún gẹ́gẹ́ bí ìfitànbalẹ̀ àti ìdàgbàsókè ọ̀tún eléyìí tí a lè sọ wípé níṣe ni wọ́n tún mú ìrètí ọ̀tún bá ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo àwọn adáranjẹ̀ gbogbo àwọn tó jẹ́ olóhùn ọ̀sìn pátápátá o wọ́n sọ̀rọ̀ wípé torí ká má tanra wa jẹ wọ́n ti pa wọ́n tì fún ọjọ́ tó pẹ́ kódà wọ́n ti ṣàìná ní àwọn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ sì ni wọ́n yà wọ́n pọ̀ sìn níṣe ni wọ́n dẹ́yẹ sí àwọn torí ìjọba kò ti ẹ̀ yà sí àwọn láti ìgbà náà ìjọba kà ṣe bíi pé àwọn á ti ẹ̀yà wa ìjọba á ti ìgbàlẹ̀ sí àpòjù ìjọba á ti kọ jẹ̀fìlà láwọ̀ mi ìjọba á ti kọ̀ tí ọ̀gbọ̀n gbogbo ọ̀rọ̀ tí àwa ti ń sọ ẹyin ìgbani a ti ń da àgbàdo sí a ti ń yin àgbàdo sí ẹyin ìgbà fún ìjọba àti ẹyin wa.
1: Èmi rò pé ẹyin ìgbẹ́lẹ̀ lẹ́yìn ìgbàdo sí ni.
0: Ẹ irọ́ kì í ṣe ẹyin inú ìgbó ni a yin ìgbàdo sí ṣùgbọ́n ẹyin ìgbani a yin àgbàdo sí. Ṣùgbọ́n bàtì àdúpẹ́ ní ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu nítorí tí àwọn ti ṣe bẹ́ẹ̀ bàbá gbogbo ẹ̀ wà. Nítorí náà wọ́n ni wọ́n gbé òṣùbà kárí láyé wọ́n sì yín púpọ̀ pàápàá jùlọ bí wọ́n ṣe yan Alhaji Idi Mukhtar Mahia gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ alákòóso fún ẹ̀ka tó mójútó ohun ọ̀sìn àti ìdàgbàsókè rẹ̀ èyí tí wọ́n ń tọ́ka rẹ̀ wípé àwọn èèkàn pàtàkì táwọn ó tún jọ máa ṣiṣẹ́ pọ̀ gbogbo nǹkan wọ̀nyí náà ni àwọn kí o torí fún bí odindi ìpínlẹ̀ tó tó ogún níye ó náà ni àwọn èèkàn gbogbo ni wọ́n ti jáde wá tí wọ́n tún yá tún àyà láti rí wípé ìgbìyànjú yìí ó padà wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí kakran ṣe sọ ọ́ wọn ni àgbékalẹ̀ ọ̀tún ọ̀hún yìí ẹ̀ka alákòóso tó máa mójútó ohun ọ̀sìn wọn ni òun náà ni àwọn ní ìgbàgbọ́ wípé yóò mú àdínkù tó pọ̀ wá bá dídára dé àwọn nǹkan kan tá à ń kó wá láti ilẹ̀ òkèèrè bí ẹran bí wàrà mílíìkì àti àwọn nǹkan míì lóríṣiríṣi tá a lè rí látara nǹkan ọ̀sìn ilẹ̀ wa ń bí kí ló dé tó yẹ pé láwọn tó sì jẹ́ pé bílíọ̀nù kan dọ́là owó ńlá ń ná lọ́dọọdún tá a fi rin wọn tá a sì lè pa owó tiwa nínú ṣòkòtò wa ń bí tá a fi ń lọ ṣòkòtò tó gẹ́.
1: Àwọn ó ṣèyún da ó sọ̀ yún da.
0: The Nation ló gbé àwọn aláàfúrẹ́mọ pówó tí wọ́n ṣe ní àwọn ni wọ́n mú
1: wọn
0: lójú bí ó ti jẹ́ náà nù ni o lórí ti fún tẹ ẹ̀dọ̀ ìròyìn ní àárọ̀ tòní ẹ ṣeun gan ni àbúbàdí láago mẹ́jọ ìpàdé olúwa ṣeun màkìun lálórí ètò tá a pè ní tọ́lá bẹ́ẹ̀ náà ni aago mẹ́wàá òwúrọ̀ yìí ìyálẹ̀ta òun náà ni kẹ́ ẹ pàdé ṣadé àpótí ẹ̀rí lórí ètò èyí tí a pè ní wákàtí ìyìn
1: ìrẹpẹtẹ
0: àwa ni àlejò rẹ pàtàkì fún tòórọ tòní o
1: ó yẹ ká mọ
0: òun ìrẹpẹtẹ náà sì ni o àlejò rẹ fún tòórọ tòní o náà ni mother in celestia prophetess ọmọlàdé abidoye
1: bẹẹ ni
0: ọmọlàdé tàbí ọmọládé kan
1: méjèèjì bẹẹ ni
0: adúpẹ́ o ẹ ṣeun gan-an ọlọ́run wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ ó dìgbà kan náà.
1: Aminat Ade tó ń bá mọ̀ lórúkọ mi ẹja tó pàdé bó ba di lọ́sàn-án.
2: Flash FM 105.5

0: ṣe wọnú oṣù yìí pé bá ṣe wọnú oṣù yìí ire o ma pọ níbẹ̀ àwọn ìrírí rere tí a ò tí ní rí a ó bẹ̀rẹ̀ sí ní rí láti oṣù yìí lọ bẹ́ẹ̀ náà ni a rí ọwọ́ ọlọ́run lórílẹ̀-èdè nàìjíríà gbogbo àwa tí a jọ ń yọ̀ lọ́wọ́ báyìí náà ni mò ń kí wa pé a kú òwúrọ̀ àánú ọlọ́run eléyìí tí a jẹ onídáwọ́ dúró nínú ayé gbogbo wa a ṣiṣẹ́ fún ṣùgbọ́n a rí gbà a ò tọ́ sí ṣùgbọ́n à ń wa bẹ́ẹ̀ nítorí a nílò ẹ̀ nínú ìrìn àjò ayé wa òdodo ènìyàn ò lè ra o orí ọ̀fẹ́ àti àánú nìkan òun náà ni ó ń fún wa ní gbogbo ìrìn àjò ayé wa ẹ jẹ́ dúpẹ́ níbi tó bá wa dé lọ́wọ́lọ́wọ́ báyìí tí a bá ti ẹ̀ ń gbàdúrà òun náà la tún ti ní orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lónìí tí ẹ̀yin náà tún gbẹ́ wa ketekete lónìí amójú ẹ̀rọ mi náà wà pẹ̀lú wa lórí ètò ìtùnú dixon.
1: Bí oṣù bíi méjì sẹ́yìn gbogbo ẹ̀ ń ṣe bákanbákan lórílẹ̀-èdè yìí mo ń ronú ẹ̀ láti àná ni mo ń ro sọ́tún àti sósì ó dàbí wípé kò ní sí ọ̀nà àbáyọ ẹ̀rú wà ní gbooro káàkiri bẹ́ẹ̀ ni ọkàn wa ò lélẹ̀ bẹ́ẹ̀ ni àròyé kún ẹnu wa ọ̀pọ̀lọpọ̀ gan ò lè sùn omi jẹ́ ohun jáde pòròpòròpòrò lójú gbogbo àwọn abiyamọ àti àwọn tó ní ìfẹ́ ènìyàn bíi tiwọn lọ́kàn ní orílẹ̀-èdè yìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí torí pé ó fi àánú dá wa lóhùn lórí ètò yìí náà ṣe rántí wípé ní oṣù karùn-ún ọdún yìí bí oṣù yẹn ṣe ń parí òun náà ni a dedicate sunday yẹn láti gbàdúrà pàápàá fún àwọn ènìyàn wa tó wà ní ìgbèkùn ọlọ́run wá dáhùn pẹ̀lú àánú èmi kàn rí pé ó dáhùn pẹ̀lú àánú a wá ní ìṣọ̀kan lórílẹ̀-èdè yìí tí mo rí nǹkan kan kọ́ níbẹ̀ tí a dẹ̀ máa fi gbàdúrà dáadáa lónìí lórí ètò wákàtí yìí láì fi ti ọmọdé tàbí àgbà ṣe láì fi ti ẹ̀yà láì fi ti èdè láì fi ti ẹ̀sìn ṣe gbogbo wa fi ọkàn kan gbàdúrà lórí nǹkan ẹyọ kan a sì ń tẹnu mọ olúwa ṣe báyìí fún wa olúwa bá wa ṣe nǹkan báyìí olúwa bá wa ṣe nǹkan báyìí ó sì gbọ́ àdúrà wa ó gbọ́ àdúrà wa bẹ́ẹ̀ ni ó gbọ́ àdúrà wa ó ní ọkàn wa yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ ọkùn já àwa sì yọ a máa dúpẹ́ lórí ẹ̀ láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn tí ẹ bá ń pè wá ṣe mọ̀ pé ta bá ṣe ni lóore tí a ò bá dúpẹ́ ó máa dàbí ẹni tí olè kó lẹ́rù lọ òun náà ni ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ òun náà ni yorùbá ń pè a máa fi àárín ìṣẹ́jú díẹ̀ ká darí ọpẹ́ sí ọ̀dọ̀ ẹni tí ọpẹ́ tọ́ sí láàárọ̀ yìí nǹkan tó wá wé nǹkan náà la máa fi wéra wọn lórí ètò yìí náà láàárọ̀ yìí a máa gbàdúrà à ń dúró àdẹ̀yìn retí ìránṣẹ́ ọlọ́run tó máa ṣiṣẹ́ ṣùgbọ́n mo kọ́ ẹ̀yìn tẹ wà ń lé láàárọ̀ ẹ máa ní orí ọ̀fẹ́ bí inú ṣe ń dùn bí irun yín ṣe ń dùn òun náà ni a jọ máa fi gbàdúrà láàárọ̀ yìí a sì máa dúpẹ́ ẹja ti bí ọpẹ́ bẹ̀rẹ̀ gan ẹja ti bí ọpẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí àwọn wo ló wà ń bẹ̀ tán fẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run 07069493000 bẹ́ẹ̀ ni hey mother in celestia wọ́n ti wọlé.
2: Hello.
1: Hello ẹ káàárọ̀ o.
2: Ká kọ́kọ́ ṣe praise the Lord.
1: Ká kọ́kọ́ ṣe hallelujah padà.
2: Praise the Lord.
1: Hallelujah.
2: Praise the Lord.
1: Hallelujah.
2: Ah, in fact, a dúpẹ́.
1: Ọlọ́run ṣeun.
2: A gba àdúrà yìí pé èèyàn wà nínú bíi pé Advent Sunday ní on the 17th oṣù karùn-ún. Torí pé first call yẹn ó sì wà fún òṣùwà lórí fóònù yìí.
1: Wow.
2: Ibo tó máa ń tún ọjọ́ yẹn gbọ́.
1: Wow.
2: Ẹ̀ka wa dúpẹ́ léde pé nǹkan tá a gbàdúrà sí. Ọwọ́ wa sì múṣẹ within nothing less than 2 months to that time. Níta máa ń sọ nìyẹn. Ṣé rí ọlọ́run ọba náà wò ó kì í ṣe onídán.
1: Kì í ṣe onídán, thank you sir.
2: Ẹ̀nà ọ̀sẹ̀ ẹ̀ rí pé pásọ̀ fẹ́ gbé wá láti rí ẹ̀dá sì sẹ́dúró fi láì di pásọ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀jọ́ gẹ̀ẹ́sìn àwọn ni wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ pásọ̀ ní tiwọn di yẹn. Torí pé kò sí concentration lórí pé ibi tí mò ń lọ yìí máa di gbàlà. Everybody àbájọ́ fún káàkiri ni. Ẹ mọ̀ pé aláwo ló fẹ́ pàṣẹ fún ẹ̀ bóyá ó fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ within 7 days. Ọlọ́run bá ní pé nǹkan tó fẹ́ gbà ó sì bóyá ọjọ́ sí gbà bóyá bí tí wọ́n ń bèrè within 7 days ìyẹn yóò pa ilá ó lé ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ 3 years ọmọ rẹ̀ bá dúró gbà àdúrà gbà.
1: Àdúrà
2: gbà belief yẹn ni o sí àdúrà mọ́ ń gbà àdúrà gbà àti àjẹsára ó yẹ ti ní ni because ọlọ́run bá yẹn palẹ̀ iwájú mọ́ ó tó di tó ṣe nǹkan tọ́tọ́ ni ó ṣe rí nìyẹn ṣé èmi dúpẹ́. Àdúpẹ́ inú mi dùn gan lánàá yẹn gbèsè gbọ́ sóyè ju ìròyè dùnú gidi ni.
1: Mo ní mo fẹ́ bèrè náà pé báwo lọ́pọ̀lọpọ̀ wá ṣe rí báwo lọ́kọ̀ wá ṣe rí nígbà tí à ń gbọ́ inú mi dùn.
2: Ìfáàtọ̀ kan ìyọkan ìtọ́kàn mi sọ ni pé mo dúpẹ́ pé àgbà àgbàdàgbà àdúrà.
1: Àgbà àgbàdà.
2: Pé Ọlọ́run wà àdúrà sí ìgbà.
1: Thank you so
2: much. Àwọn sọ pé bóyá kí wọ́n pàṣẹ pé ń jọ báyìí. Ẹ̀dùn ní àwọn ọmọ yẹn wọ́n ní wọ́n máa rí ọkọ láàyè pé ṣùgbọ́n àwọn olùsọ ajúwádìí. Ọba jẹ́
1: bẹ́ẹ̀ni
2: àwọn kọ́ni bẹ́ẹ̀ sí
1: sọ̀rọ̀ kan pé kí wọ́n bá sọ mẹ́rin ní wọ́n ẹ̀fọ̀.
2: So àwọn èèyàn ti àwọn èèyàn mọ́ wà gẹ̀ẹ́sì láti pé kí nǹkan kó sáré sí Ọlọ́run ò rí bẹ́ẹ̀. Tí ó bá dáa ọba ní sùúrù ni tó bá ti jẹ́ pé nǹkan tí ó ẹni pé n tó gbèsè bá ní filipa kọ́sọ̀ nìyẹn ọ̀rọ̀ ọlọ́run lórí fakọ́sọ̀ ọ̀hún tó bá ti tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run dáadáa tó kọ́lọ̀ ọlọ́run lórí fakọ́sọ̀
1: ọ̀hún.
2: So káṣíkì ìbàdàn àtẹnikágbà àtẹnilẹ ẹbí tó ń tọrọ àwọn tí wà láàárí àwọn mìíràn tó wà àdúgbò mi bẹ́ẹ̀ tí wọ́n wà lóde yẹn mo fi agbára Jésù pàṣẹ àti agbára ọlọ́run tá a nígbàgbọ́ nínú rẹ̀ pé àwọn náà rí ìgbàlà yóò rí bẹ́ẹ̀ ni orúkọ Jésù.
1: Àmì
2: ẹ ṣàdúpẹ́
1: inú mi dùn fún bàbá tó kọ́kọ́ pè wá sórí ètò làárọ̀ yìí tí wọ́n jẹ́ abiyamọ tó ní téèyàn ní ìfẹ́ ọmọ nìkejì lọ́kàn. Màmá mi ti wà lẹ́gbẹ̀ẹ́ mi láàárọ̀ wọ́n ń bọ̀ ẹ máa gbóhùn wọn láìpẹ́ yìí ṣùgbọ́n mo fẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ torí ìgbà tá a gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ gan sọ ìrètí nù kí n má wulẹ̀ parọ́ èmi tí mò ń sọ̀rọ̀ yìí gan nígbà tó yá ìrètí mi tiẹ̀ ti wá kúrò ń bẹ̀ pé ẹ wò ó kò yé wa mọ́ ṣùgbọ́n ọlọ́run bẹ́ẹ̀ yọ ó wá yọ sí wa lójijì a gbọ́dọ̀ sọ fún pé ó ṣe é ẹ jáwọ́ ẹ tó tún wà ń bẹ̀ láàárọ̀ yìí tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ. Hello.
3: Ẹ
1: káàárọ̀ sà.
3: Bàbá ọkọ sí mi o.
1: Bàbá mi dáadáa.
3: Mo láyọ̀ mo ra jẹ́ lágbára náà.
1: Àmì.
3: Adúpẹ́ lọ́dọ̀ náà o.
1: Àmì.
3: Adúpẹ́ o.
1: Olúwa ṣeun.
3: Adúpẹ́ lọ́dọ̀ náà o.
1: Àjọ gbàdúrà náà
3: mi. Ọlọ́ba tó jẹ́ arí ọjọ́ òní. Ọlọ́ba máa jẹ àfẹ́lẹ́ ṣàṣùkọ́ lágbára náà.
1: Àmì.
3: Ọba tó jẹ́ àjọ àti ọ̀pọ̀ òsì mọ́nú ayé wa o.
1: Àmì.
3: Ọba ìgbàdùn àti àwọn kankan o. Adúpẹ́ o.
1: Olúwa ṣeun.
3: Ìgbàdùn wa sọpẹ́ o.
1: Olúwa ṣeun.
3: Lórí àwọn ọmọ sáko lọ tọ́kú dé padà. Gbogbo alákó fàdúrà.
1: Gbogbo wa ní láì fi tẹ̀sí kankan ṣe láì fi tẹ̀yà ṣe láì fi tẹ̀dẹ̀ kan ṣe ọkàn wa papọ̀ láti gbàdúrà.
3: Wà á dúpẹ́ lọ́dọ̀ náà.
1: Olórun ṣeun.
3: Ọ̀rọ̀ wa sọpẹ́. Ó ṣe dédé ọpẹ́ o.
1: Ẹ ṣe gan sa.
3: Ìjọba tó kù sí náà. Ọlọ́run àwọn ayọ́mẹ́lá gbọ́dọ̀ náà.
1: Àmì.
3: Ọlọ́run nípa ìṣẹ́ wa ilé-iṣẹ́ yẹn ní jóná o.
1: Àmì. Àmì. Ẹ̀rọ
3: ìgbàlódé ọmọ ìgbà gbọ́dọ̀ náà.
1: Àmì.
3: Ẹ̀tẹ́ Fàlàfíà púpọ̀ nípa ẹ̀sọ̀ tà lágbára náà.
1: Àmì àti ẹ̀yin náà.
3: Orúkọ bàbá lórúkọ ọmọ.
1: Orúkọ ọmọ lórúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ ṣeun gan. Tó máa bá wa dá sí láàárọ̀ 07069493000. Ta ló wà ń bẹ̀? Hello.
4: Ẹ káàárọ̀ ma.
1: Ẹ káàárọ̀ inú mi dùn.
4: A kú ìsinmi ẹ̀ nígbà.
1: Ìsinmi ni o, Olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀.
4: Àwọn ayé arábìnrin nínú ọkùnrin wa pẹ́ yẹ, okùn já wa yọ, ẹ̀yọ Jésù dá wa síbẹ̀ ọpẹ́ o. Ó bá wa olóore àṣekà kábíyèsí lé ohun àfọ̀pẹ́kùjì ọ̀pá ó gbà wá lọ́wọ́ ọ̀tá àdúpẹ́ olúwa. Olúwa ṣe wá gbé Ọlọ́run ga fún oore rẹ̀ fún àánú rẹ̀ fún gbígbó àdúrà wa torí tó gbó àdúrà wa àyànfẹ́. Orúkọ Jésù ojú òní sì wà láéláé. Orílẹ̀-èdè yìí ò ní bàjẹ́ lórúkọ Jésù. Gbogbo ibi táwọn èkèèyàn kù sí lórúkọ Jésù ọ̀rọ̀ òpàlẹ̀ ẹran mọ́ lórúkọ Jésù. Gbogbo ìdílé tí ìjàm̀bá ṣẹlẹ̀ sí Ọlọ́run ó tù wọ́n nínú. Àní ríro lè mọ́ lórílẹ̀-èdè wa lórúkọ Jésù. Ẹ̀mí mọ́ Ọlọ́run ó dáàbò bò wá o. Victoria láti Àjíá.
1: ẹ ṣe àdúpẹ́ ọmọ Victoria láti Àjíà inú mi dùn
5: gbogbo
1: àwa tí a jọ gbàdúrà tí ọkàn wá sí rí ìta sì rí èsì látọ̀dọ̀ Ọlọ́run
5: náà
1: ni a gbọ́dọ̀ sọ pé ó ṣe
5: láti àná yẹn bí ìgbà tí wọn bá gbé nílé ọ̀fun mi ló ṣe inú mi dùn ni
1: bóyá ìṣe mi gangan níbi tí mo wọ́n dà kí n fò jáde kúrò níbi tí mo wà ń jọ yẹn
5: pé Ọlọ́run dára sí wa o Ọlọ́run gbàdúrà o
1: òun gbàdúrà
5: yóò túbọ̀ máa gbàdúrà wa síwájú àti síwájú sí.
1: Àmì àmì
5: ẹ pé ìtura
1: ẹ ṣàdúpẹ́ ẹ máa bá wa
5: bọ̀ máa ná
1: thank you so much thank you so much orí ètò wákàtí yìí òun náà ni a wà ẹyí tẹwà lórí ẹrọ ayélujára gbogbo yìí náà ni mò ń lù lọgọ ẹnu níbí mo rí àrọmọdọmọ ìyá onírú ẹ mà káàárọ ẹ kú jọ mẹta o sọlí olúgbilé sí wa bàbá wa níṣẹ ẹ káàárọ ẹ káàárọ gbogbo ìṣẹyìn kọ láàárọ ìyá ọlánúwájú jẹlẹ láti mo kí yín ọlájúmọkẹ ẹ káàárọ ẹ káàárọ gbogbo ẹ máa bá wa sọ pé olúwa ó ṣe ẹyí tẹ wà pẹlú wa lórí ẹrọ ayélujára ti splash fm 105.5 láàárọ yìí ẹ kàn máa sọ pé olúwa ó ṣe o àdúpẹ àdúpẹ àdúpẹ tẹ bá ti wò wá lórí ẹrọ ayélujára ẹ ti máa rí màmá mi màmá àdúrà the prophetess tí wọ́n wà lórí ètò pẹ̀lú wa lónìí ẹ máa gbóhùn wọn torí ọdọ́ wọn ni mo ti fẹ́ ká ti ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọpẹ́ yẹn wọ́n bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run especially lọ́wọ́lọ́wọ́ báyìí ká tó máa lọ sí orí ètò mama ẹ kí àwọn ará ilé kọ́ mọ̀ pé wà bí ẹ bá wa súnmọ́ ẹ̀rọ àgbàgbé yẹn.
6: ẹ káàárọ̀ gbogbo ará ilé àkú ìsinmi òní àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ tèmi ni modern celestial Victoria Omolade Abiduye láti ìjọ Celestial Church of Christ Mọ́lẹ̀ Ògolú Atan Ogànlá ní Wayankibu.
1: Ẹ káàbọ̀ ma.
6: Ẹ ṣe ma.
1: Yes ma. Ẹ bá wa dúpẹ́. Ìdí ọpẹ́ lẹ bá wa.
6: Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé
1: ẹ̀yin gbàdúrà lọ́dọ̀ yín ma?
6: À ń gbàdúrà dáadáa. À ń gbàdúrà o. Tòsàn tóru la fi ń gbàdúra. Lórí àwọn ọmọ yẹn a fi ògo fún aláṣẹ pé gbàgbọ́. Ọlọ́run tí yóò dojú àdúrà wa ti wá. Ọba tí yóò jẹ́ ká gbàgbà ti àdúrà. Ọba tó fògo ọ̀run hàn fàyè. Ó paṣẹ ìṣòro lórí àwọn ọmọ yẹn. Ayọ̀ gan kò sẹ́ni tínú rí odùn. Nígbà tó rí wọn. Kò sẹ́ bẹ́ẹ̀ gbé bílíọ̀nù kalẹ̀ kò tó ń tọ́lọ́run ṣe nínú ayé wa. Àdúpẹ́ a fi ògo fún aláṣẹ pé gbàgbọ́. Ọlọ́run tí ọpẹ́ yẹ òní ògo yẹ yóò mọ jí ọlọ́run títí láéláé ni o ní Nàìjíríà ní Ọ̀yọ́ state ọlọ́run ò ní forí kọ̀ọ̀kan wá sílẹ̀ ẹnu ọpẹ́ wọ̀ọ̀dẹ̀ nìkan ìrìn àjò ọpẹ́ yóò mọ jẹ́ tiwa ògo ọpẹ́ yóò mọ bu ayé wa àánú ọpẹ́ yóò mọ ṣẹlẹ̀ láyé wa gbogbo wa pátápátá ọpẹ́ ni ọmọ jẹ́ tiwa bẹ́ẹ̀ ni ọmọ
1: yẹ ẹ káàbọ̀ sí orí ètò wákàtí ìkànnì splash fm náà lẹwà yìí ẹ jókòó dáadáa. Ẹ jókòó dáadáa afẹ́fẹ́ tó ń fẹ́ sí yín lára yẹ kẹ máa enjoy ẹ lórí ètò láàárọ̀ ẹ orí ọ̀fẹ́ tí a ní láti ní màmá wa mother in celestial prophetess Victoria Abidoye lórí ètò pẹ̀lú wa láàárọ̀ yìí wọ́n máa jẹ́ ìbùkún púpọ̀ fún wa lórí ètò yìí dáadáa wọ́n máa jẹ́ ìbùkún fún wa lórí ètò yìí dáadáa a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n a fẹ́ kí ohun tó ń ṣẹlẹ̀ a fẹ́ fi wéra wọn torí ẹ máa bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ láti gbàdúrà láàárọ̀ yìí ohun kan tí mo kọ́kọ́ kọ́ ní ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tí mo rí láàrin oṣù méjì péré yìí òótọ́ oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ti ń ṣẹlẹ̀ nínú ayé tí à ń rí ṣùgbọ́n ohun kọ́kọ́ kọ́ mi ní ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ yẹn ni mo wá mú jáde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí màmá wa láti jẹ́ kí Ọlọ́run bá wa túmọ̀ ẹ̀ dáadáa àti láti lọ sínú ẹ̀ gẹ́gẹ́ bí wòlíì láti ṣiṣẹ́ ìránṣẹ́ lórí ẹ̀ láàárọ̀ yìí ìkẹyọ kan tí mo kọ́kọ́ rí ni wípé kò sí bí ogun ṣe lè le tó àṣó máa ń padà wá dẹ̀
6: bẹ́ẹ̀ni
1: ó máa ń padà dẹ̀
6: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: ẹni tó kọ́kọ́ pè yẹn sọ pé ó lè lọ tó pẹ́ àṣé ó máa padà wá dẹ̀
6: ó di dandan
1: kò sí nǹkan kan tó lè mọ̀
6: láti ní Jésù Kristì
1: tí ò ní dẹ̀
6: kò sí
1: ṣùgbọ́n láàrin ìgbà tí ogun àti ìgbà tó máa dẹ̀ yẹn mà nínú ìrírí yín afẹ́ wọnú ẹ̀ báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ wa ohun tá a ti rí lélẹ̀ ṣùgbọ́n afẹ́ mu wọnú ayé ọ̀pọ̀lọpọ̀ ní kọ̀ọ̀kan àti àwọn nǹkan tí oníkálukú wá ń experience nínú ara wa láti fi gbára wa níyànjú a dẹ̀ máa gbàdúrà lórí ẹ̀ dáadáa láàárọ̀ yìí láàrin yẹn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ láàrin yẹn ṣe mọ̀ pọ̀pọ̀lọpọ̀ gan àìsàn ti wọnú ara
6: ẹ̀
1: láàrin yẹn ẹlòmíì ti fi wèrè pé Ọlọ́run pa
6: bẹ́ẹ̀ni
1: àwọn ọ̀rọ̀ míì wà tó ti jáde lẹ́nu àwọn kan te ba wo social media eyan pe o da bi ke kuro nbe tori awon ko te ma ma gbe awon pe ko si beru kokon mo
6: be ni ko se ni ti oroju be lo
1: ko se ni ti oroju be
6: lo se ni ti oroju be lo
1: gege bi eniyan ta ba wa ni ila koja to le gan e wa fi ma nko wa pe kani suru se suru se ni ninu ila koja ma
6: hallelujah ninu gbogbo ko si nti suru o le se tori ko se ni ta binu obirin ti o ni ila koja
1: o si eni ta binu obirin
6: ko si ti bitire la dali aye ninu ba ti bi omo bayin won a bi to won a bi pelu ila koja ti eni peni kan wa ti o ni ila koja ila koja oni kaluko je ototo
1: okay
6: ila koja temi o yato si telumi awon ila koja to le ni agbara ni sugbon mo ma fi ogo fun lase pe igbagbo pe olorun se
1: pelu pe be se to je iranse olorun
6: be ni
1: o tun le
6: o le o le o le sugbon ogo ni fun lase pe igbagbo mo ma dupe lowo olorun wi pe ko si ogun to le bori ti yan ba ti ni olorun to de gbolorun re gbo daada ti o de fi olorun sile ni igba kankan
1: bawo ni suru nigba ti la koja yen le gan lodo tin
6: nigba ti la koja
1: tori gege bi eyan se mo mo fe ke ran wa lowo die la ro
6: ka bi si re olorun o so fun ka bi si re olorun daada nigba ti la koja yen le awon ebi mi gan ti en so pe igba to o kin se kristiani boya ko fi ko pada si ni ajo muslim mo ni mo je ki mo tara mi soru di si e
1: aya
6: ni ajo yen emi gan mo olomo je yen o give up
1: ka
6: sugbon ogo ni fun olorun lo ke orun
1: awon kan ni omi je kan wa to ma n gbona
6: be ni to n gbona gidi
1: to gbona
6: sugbon ogo ni fun olorun olorun ma fi igbagbe si bi eni pe eyan sese bimo tan e mo pe ti obirin ba wa ninu oyun agbede meji orun ataye lo wa gege be ni ila koja omo eniyan sugbon ti omo obirin yen ba ti bimo tan ara tu
1: agbagbe
6: tori tọlọrun ba fi igbagbe si ko se ni ti o bimo meje yo kan pere ni omo obirin gege be ni ogun ati suru
1: ogun ati suru a le fi we ibimo
6: be ni
1: igba ti a ba nlo si ipo irobi
6: irobi
1: ati igba ti
6: eyan ba bimo tan
1: so o ye ka ma ni loko pe ogun yan se
6: o di dada
1: pelu igba o ya yan ma ran wa lowo lati ni suru
6: pelu igbagba ati idaniloju o so ogun to le ti ki se
1: o so ogun to le ti ki se
6: kò sí bọ́ọ̀dù wò kó lé tó ogun yẹn aṣẹ.
1: ẹ bá mi gbàdúrà fáwọn kan
6: láàárọ. Jehovah Jesu Kristi Holy Mike. Ọlọ́run kò ṣòwúrọ̀ ọjọ́ ológo. A fi ògo fún ẹ, a fi ìyìn fún ẹ pé o ṣe fún àtìlẹyìn rẹ lórí ìdílé kọ̀ọ̀kan tó ń gbọ́ mi. Ọlọ́run gba ọ̀pẹ wa.
1: Àmì.
6: Ọlọ́run gba ìyìn wa.
1: Àmì.
6: A yìn án lórí iléeṣẹ́ yìí. Ìwọ tó ò ní jẹ́ kó ṣubú. O ò ní jẹ́ kó mọ̀rí ọ́ dààmú. Ó jẹ́ kí ìyìn kan máa pọ̀ sínú iléeṣẹ́ yìí. Ọlọ́run gba ọpẹ wa.
1: Àmì.
6: Ọlọ́run gba ìyìn wa.
1: Àmì.
6: Adé síwájú rẹ ń kùtùkùtù rọ̀. Ọlọ́run gbàdúrà fún wa.
1: Àmì.
6: Ìwọ tó ní ọjọ́ ológo tí gbogbo ayé ń forí balẹ̀ fún lónìí. Ọya súre fún wa.
1: Àmì.
6: Ẹ mọ́ kó gbàdúrà fún wa.
1: Àmì.
6: Gbogbo ìlàkọjọ́ orí kọ̀ọ̀kan tó ń gbọ́ mi ní kùtùkùtù rọ̀. Ọlọ́run gbẹ́sẹ̀ lé.
1: Àmì.
6: Ẹ mọ́ gbẹ́sẹ̀ lé.
1: Àmì.
6: Ó ní kí ni ìwọ òkè wájú ṣe rúbọ́ bẹ́ẹ̀ni bí bẹ́ẹ̀ni pé yóò sì di pẹ̀tẹ́lẹ̀. Mo sọ tẹ́lẹ̀ sí ayé orí kọ̀ọ̀kan lónìí gbogbo ìlàkọjọ́ orí kọ̀ọ̀kan ọyọ dilẹ̀ bẹ́ẹ̀.
1: Àmì.
6: Ọwọ́ Ọlọ́run kò gbé wa mọ́ra.
1: Àmì.
6: Ìyanu Ọlọ́run kò ṣẹlẹ̀.
1: Àmì.
6: Lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú kò dìde sọ̀rọ̀ wa o.
1: Àmì.
6: Ọmọdòjọ́ àdúrà ti wá.
1: Àmì.
6: A ó máa yàn án.
1: Àmì.
6: A máa dúpẹ́.
1: Àmì.
6: Ogoni forúkọ rẹ o.
1: Hallelujah.
6: Jésù Kristì Olúwa wa.
1: Àmì. Àmì. Àmì lorúkọ Jésù. À ń padà bọ̀, a máa ṣe ojú òpó fún ẹ̀yìn yàn láti gbàdúrà láàárọ̀ yìí. À ń bọ̀.
7: Be prepared. prepared for global opportunities.
8: Study at Trinity University, Yaba, Lagos.
7: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
8: We equipped you with skills the world demands.
7: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
8: cybersecurity, computer science, accounting, economics, marketing,
7: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
8: Trinity University, building on the rock.
9: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
10: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
9: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún keje káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tá ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
10: Èyí pọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lè mí ẹ̀ ṣe lè ta.
9: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
11: Màá jó ní tèmi o, màá ṣọ́kẹ́.
12: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa.
1: Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Hall tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trenchard Hall nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
2: Are you in need of a nice and comfortable fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.

0: àdúrà ni.
1: Torí ogun tó lágbára làkọ̀bí máa ń jà. Tán bá kó àkọ́bí hundred
0: ilé. Ẹ ṣàkọ́bí nìkan ló wà ńlá, ṣàkọ́bí lẹ́yìn.
1: Àmì ṣàkọ́bí.
0: Ṣàkọ́bí lẹ́mi. Ìgbà tí wọ́n sọ pé àkọ́bí nìkan.
1: Ọmọ ń pọ̀jù.
0: Ẹlòmíì gan àbí kẹ́ ìgbà tó ń fojú rí tó ṣe ń gbọ́ mi báyìí tí ojú ẹ̀ ń rí ní iná burúkú.
1: Ọmọ ń pọ̀jù fún àkọ́bí.
0: Ó pọ̀jù fún àkọ́bí ni.
1: Bẹ́ẹ̀ni. Ọmọ ń pọ̀jù
0: fún àkọ́bí ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Nínú ìrere yín, àyè ìgbésẹ̀ wo àti àwọn tó ti wá bá yín rí tí ó wà nínú ìdè. Gbogbo àwọn eléyìí tá a mú ọ̀rọ̀ sọ. Ẹlòmíì ò lè jẹ nǹkan tó wù ṣáṣẹ mọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò dẹ̀ fura pé èdè ni.
1: Kò mọ.
0: Ó ń ṣàjẹ ni.
1: Ó ń ṣàjẹ ni.
0: Ọlọ́run ṣàánú fún wa. Ó ń ṣàjẹ ni mà.
1: Ó ń ṣàjẹ ni.
0: Ó ń ṣàjẹ ni gbàlọ́wọ́ eléyìí já gbà sáré jẹun.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò ń ṣe nǹkan tó honestly kì í ṣe nǹkan tó fẹ́ jẹ.
1: Lórí.
0: Ló ń jẹ. Ìdè ni.
1: Kábíyèsí.
0: Ìdè ni ṣùgbọ́n kò tètè fura.
1: Kò fura.
0: Kò fura. Ọ̀dọ́mọ́ mi kìíní. Àwọn fún mi kìíní láyọ̀. Ìdè. Wọ́n àjẹ́ kó jẹ nǹkan tó wú gangan. Lọ́kàn ẹ̀ wọ́n àjẹ́ kó wọ aṣọ tó fẹ́ wọ̀. Ó rí aṣọ yẹn lára àwọn míì ṣùgbọ́n ó wú.
1: Kò ságbára.
0: Ṣùgbọ́n kò ságbára. Ẹ wọ àwọn èèyàn wa yẹn. Fún odidi bí oṣù
1: méjì
0: aṣọ ẹyọ kan
1: ló wà lára
0: ṣé wọn ó wù wọn kan wọ nǹkan míì ó wù wọn kan change ṣùgbọ́n torí pé a dè wọn síbi kan a kó wọn pamọ́ wọn ní orí ọ̀fẹ́ láti lọ wò pé aṣọ yìí mo fẹ́ rà ó wù mí mo fẹ́ ṣe nǹkan báyìí.
1: Gbogbo ohun tí wọ́n ní lọ́kàn fún oṣù yẹn.
0: Fún oṣù yẹn.
1: Na bá wọn gbé pamọ́.
0: Na bá wọn gbé pamọ́. Ẹ jẹ́ kí n ṣojú òpó yìí àkókò yẹn ń sáré lọ. Mo ti sọ bẹ́ẹ̀ láàárọ̀ ẹ pé ibi tí mo fẹ́ ká ti ṣiṣẹ́ nìyí láàárọ̀ ẹ ká fi wé ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ aládùúgbò ẹ̀ ọlọ́run ṣe ṣùgbọ́n tí òun gangan mọ̀ pé òun gangan wà nínú ìdí àti àhámọ́ ayé. Èèyàn kan wà ń bẹ̀ yẹn ẹja wẹ́n tó wà ń bẹ̀ ẹja wẹ́n tó wà ń bẹ̀. Mo fẹ́ káwọn èèyàn pé eléyìí kì í ṣe àwàdà.
2: Hello. Èmi ni lẹ́ẹ̀kan sí Akintunde Akinlọ́lá láti wọ̀ fún.
0: All right, Daddy, ẹ ṣe sá.
2: Tẹ̀rí nípa tí bàbá tí ẹ gbé wá ní àárọ̀ yìí sọ. Tẹ̀rí ẹni tí ó bá yẹ kí ó wà ní ipò kan tí ò bá ti síbẹ̀ ní ìdè ló wà.
0: Inú ìdè ni.
2: Torí ẹ̀mí ní àpẹẹrẹ kan ní ọwọ́.
0: Ok, sá.
2: Bọ̀bọ́ kan wà after tó jáde tó self tán. Kò fa bíi 4 years ló fi rìn gbére káàkiri tí ò rí anything. Ẹni tó wá bá pásọ̀ tí ẹ̀rọ pàdé. Ni àwọn yẹn ṣe dìlìtáǹsì fún. Wọ́n láti sọ wípé àgbọn ẹyọ kan wà tí wọ́n rì mọ́lẹ̀ ní ibi tí wọ́n ṣe pẹ̀lú ibi ẹ̀ sí. Ọlọ́run tí ó yọ pé kọ́kọ́ bẹ̀rẹ̀ sí màmá ẹ̀kọ́ ọdún màmá òun ti kú. Ó ní pé ǹjẹ́ wọ́n sọ nípa placenta pé wọ́n pé nǹkan kan ṣẹlẹ̀ ó ní wọ́n kà mọ́ sọ fún pé àwọn ọmọkùnrin kan pé mọ́ pásọ yẹn ni wọn kú oríire ọwọ á ní kọkọ lọ síbẹ tó bá ti di dé di aago méjìlá ní òru kọkàn ògbó sáìtì bẹẹ tí yóò bá ti pínkínní ṣé ti máa tàn yín ti sasade ó rí kíní yẹn owó rẹ débẹ ó dẹ gbé kíní yẹn dọdọ kíní yẹn wọn la kíní yẹn mọlẹ wọn bá òwò tí wọn fi ráàpù kíní yẹn. Pásọ yẹn pléètì kíní yẹn ó tu kíní yẹn mọ sọ fún pé ọkàn tí mo sọ yìí kò mú 3 months yẹ ebi kan pàdé ọrẹ kan ọgùnkọ̀ ọkọ̀ dálé sílẹ̀ pé òun wá àwọn tó yẹ pé ẹ ti dán lọ ní sùúrù rí tó lè bó fún abáyé sẹ̀ pé wà á rẹ díẹ̀ tó bẹ̀ kò sí bóun tó wá kó rí tóbi tí wọ́n ń gbé nígbà tí àwọn jọ ń lọ sí kìnní yẹn pé òun wá orúkọ òun kẹ̀ mọ́ ni ó jẹ́ pàdé ẹni yẹn mò ń sọ fún inú ìṣẹ̀ bá rí ìgbésí ayé ìyẹn ń gbé ìgbésí ayé gidi ni. Tí ò bá rí tí ò bá rẹ́ni tí ó tù sílẹ̀ tún lè dọdọ ọrẹ kan tí yẹn fún bẹ abi 10,000 abi 20,000 yóò fi àwọn bí flẹsi lẹjọ mẹta ọjọ ìgbó ti ọdọ oúnjẹ ní ti ẹ nìyẹn tó bó ṣe rí nìyẹn ẹlẹgbẹ tí wọn sọ pa àkọbí ẹsọ ọkẹ ẹsẹ kò kí n ṣe ọmọ tẹ máa kọ bí nìkan lórí ogun.
0: tẹ̀rí
2: tí èèyàn bá wà ní ilé ayé tó bá yẹ pé bóyá níyàwó méjì ní adé èèyàn ni tí ẹnìkan bá ń bí obìnrin ẹni pé ní ilé yorùbá ti wá bẹ́ẹ̀ mọ́ tó bá ń pé bóyá eléyìí tí nígbàgbà yẹn ti dánrawó lọ sóyàwó kan ìyẹn wá jí ọkùnrin lọ́dọ̀ tìyá yẹn tó jẹ́ bóyá àwọn yòókù obìnrin ni ogun gidi ni o. sẹ́fọ̀kọ́ ti láwọn ẹ̀gbọ́n wájú ti láwọn ẹ̀gbọ́n wájú lóko obìnrin ni ogun gidi ni ọlọ́run ló dá wa ń dè ọmọ ìjẹ́ kí á wà ní níbi ní ká bá gbàdúrà tó ẹ̀gbọ́n bí tó bọ̀.
0: Ẹ ṣeun adúpẹ́ sá ẹ ṣe adúpẹ́ mo fẹ́ kí màmá gbàdúrà débẹ̀ àwọn náà ti rí oríṣiríṣi ìrírí gẹ́gẹ́ bíi mother in celestia mo rí èèyàn kan tẹ́ pé fún odidi ọdún 21 ló fi ń wáṣẹ́ ìgbà tó yá ó gbé grade ilé ó tún lọ ń wò pé àbí pé kán gbà òun sí ẹnu ìloro bíi àwọn gate man wọn ò tún gbà o ni afigba oro ti mo so oro ana ni eni yen so oro yen fun mi o ni awon wa lo gbadura ni church kan ni ojo meta o ni ojo meta pere ni pastor yen bo gbadura o ni se mo le bi ri pe ose keji lo se wa ri se
1: hallelujah
0: won ti de won gbe sinu e won won ri certificate owo e won ri kankan mo fe kawo to ba wo nbe laarin iseju die ta ni tori ani bi iseju mewa si lori eto laaro yi mama e ma ba wa gbadura ninu iriri yi awon eyan to wa ninu awon ti o si fura lan tu jade laaro yi a se fe ke fi ifuru yan yen ke fi gbadura a se ma pe number yin fawon eyan lati pe yin elomi hello ta lo wa nbe e ja won to wa nbe hello hello hello hello esoro at one base 0706949300 hello to te ba ni oro fe e pe wa pada 0706949300 o na ni afin pe wole laaro yi mama oya office yin la wa laaro yi e gbadura ninu ipe gbogbo okan to wa ni ahamo ati ti o fi mo pe o ma wa ni ahamo la tun jade laarin iseju die to ku laaro yi yama
1: ogo ni fun baba ogo ni fun mo
0: hello
1: ogo ni fun olorun mo
0: hello e ka ro yes my ba soro soke oruko yin bo le tin pe wa
2: hello ola sade alagba
0: ah mami e ku jo meta o
2: meta
0: e rama
2: e mo so ni mo mo
0: ki le wi ma
2: ogbe te mo so
0: le ngbo
2: mo mo mo mo ewa bakana
0: amen
2: eyin mo le wono
0: amen
2: mo bi te wa ko
0: amen
2: ina ro te so inde te ti di ayo ori ari
0: Ami, e sadupe ma o ya papapa tori akoko wa e ti ririri orisirisi tawon eyan ti wa ba yin akon fe ke fi gbadura fun awon eyan laaro
1: Jehovah
0: mimo
1: Jesu Christi Michael mimo Olorun iseda gbogbo eniyan tu awon omo re sile
0: amen
1: kete kete balamu o soro bi eniyan Jesu oni kon lo tu kete kete yen sile won si gba itu sile gbogbo kan to wa ninu ide nitori oro re orun tu won sile
0: amen
1: ninu igbekun
0: Jesu
1: ti gbogbo kan ti gbo mi wa ahamo okunkun ni
0: Jesu
1: ahamo aro na lo ni ahamo oju kan ni mi ma po yi loju kan soso igbekun ni olorun faanu tu wa sile
0: amen jesu
1: aanu re ko tu wa sile
0: amen jesu
1: gbogbo igbekun ta ye jori kokan si en ti won o mo olorun tin tan imole soko ko aye awon ayan fe olorun tan imole re
0: amen
1: bibele pe won ni imole imole laarin okunkun aye oya tan imole
0: amen
1: fagbara re han
0: amen
1: ori kokan o ye jade nu gbekun aye
0: amen jesus
1: e jade nu gbekun okoko
0: amen jesus
1: e jade nu gbekun ota
0: amen jesus
1: owo to tu ketekete atomo ketekete ni sile nitori olorun ni fi se nitori olorun ni fi aye ori kokan se loni o ye jade nu gbekun
0: amen jesus
1: e di ominira
0: amen
1: e di ominira
0: amen
1: e di ominira
0: amen
1: o so ase pere ke di ominira
0: amen jesus
1: ogo ni foruko oluwa
0: hallelujah
1: jesus Oluwa wa
0: abi abi abi doruko Jesu ase ti mu benye lati enu woli obirin lori eto loni mama Victoria Abiduye e ti gbe ki igbagbo yi ko ro mo be e ma so jade pe erin e lo sinu ogo ninu osu keje yi ni ko si ahamo mo e ti jade e ma so e ma so e ma so si awon omo yin e ko si idaduro fun yin mo ko si gbedeke ni oju ona yin mo iran yin ko bere si ni han ko han kedere ko clear loruko oluwa ona ni awa gbadura lori eto yi loni mama nibo ni ijo wa gangan
1: ijo wa ni Ogala wire and cable.
0: Wire and cable, okay.
1: About the wire and cable.
0: Okay.
1: Any local that about the beam United Sokale, the man's more like the challenge at Pataya.
0: Okay, ma.
1: And the wire and cable. And Sokale wire and cable. While I want to sell you Benny Ogala.
0: Oh, my God.
1: What the George?
0: Select Gogoni Latile.
1: Ben.
0: It pay to work pay.
1: Celestiani.
0: Wow. Latile. Wow. What's on the middle of my ma?
1: Ah. That's 1982 no mo
0: jiji Oluwa o I celebrating loruko Jesu iforoyan yen yo ma po si loruko Oluwa idi a ma ja yo si ma tu lati owo yin lo lagbara Olorun asenu yin koni diba goda kuda loruko Oluwa awon yan fe number yin gbogbo eyin ti ba ma wa ti e nwo wa ati ti e tin gbo won kakiri agba nlaye a fe ke pe won boye ni nkan kan te fe ba won so tele so ni gbangba loju gbogbo aye bayi a fe ke pe number won yin fun wa laarin iseju kan boya
1: 070 0703454 1671
0: eja pile kan si
1: 070 0703454 1671
0: Number to lo sodo Mother in Celestia Victoria Abitoye 070 3454 1671 awon na ma gbe won ni mo wa ko won ni gbe fun pray mama na ma da won yin lohun ni kete ta ba ti kuro lori eto yi lagbara lowo Olorun emi na fi akoko yi e je kin ki baba mi daada baba ti wa ni kon ni Splash FM 105.5 ati lagelu be ni oba mokiyi won gbadura kuko fun wa lori eto yi lose to koja awon ati mama ni kete ta pari eto yi mo really celebrate baba loni iyen baba wa akonde adebayo mokiyi osu yin ni loruko Jesu e ma pe fun wa ninu ilera lagbara lowo Olorun gbogbo adura ti en gba fun wa ona ni o ma gba loruko Oluwa mokiyi we celebrate you I say thank you so much sir thank you so much sir thank you so much ma adupe lowo yin to ose to nbo na ni a tun pade ara wa lori eto wakati yin fun akoto mi akoko yen ti sare lo pupo ase gbodo dide nbi lowo lowo bayi sugbon ti mo mo ti okan mi bale fun ni pe okun ti ja awa si yo ma so kakiri be ipe mo yo ele ti olorun ba le gbo adura gbogbo wa ti apanupo gba ele ti awa na gba lori eto yi ti mama si gba fun wa mo mo pe olorun fun ra re o ti mu wo ile ase ma reti e wi pe on rere yo bere sin wole sinu le yi te ba ti reti o le ma wole sugbon te ba ti reti e o di dodon ko wole sodo ti yi ose to nbo na la orira wa lori eto yi lagbara lowo Oluwa ma e ka ko ti e ri kuro ninu aye yi tori wa laye olorun lo nje be O double.

0: you know that you have the right to quality broadcasting? The National Broadcasting Commission says any person, group of persons, or organization aggrieved by the content of a broadcast or the conduct of a broadcast station may lodge a complaint to the station and or write to the Director General, National Broadcasting Commission, number 20, Ibrahim Taiwo Street, Asokoro, Abuja, or send a mail via info@nbc.gov.ng. Please ensure that your complaint includes name of the broadcast station, title of the program, date and time of broadcast, and essence of the complaint. Also, remember to include your name, address, telephone number, email, and append your signature. Note that your complaint must reach the NBC within 14 days of the queried broadcast. NBC, your right to quality broadcasting.
1: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
2: Ayé adùn bí oyin, adùn bí oyin sẹ́.
3: Yorùbá yorùbá yorùbá.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo splash. Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálẹ́dùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì la pè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. O máa ṣerégedé.
4: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
8: 0807-112-4000.
4: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ẹ káàsán o ìròyìn ọjọ́ kan rí ló ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ti ìbàdàn aminat adétun badmus oníròyìn ṣáájú ẹ̀já gbọ́n àwọn kókó tó ṣiyọ nínú ìròyìn náà obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí olúrẹ̀mí tinubu ti rọ àwọn ọmọlẹ̀ yìí o láti fi orúkọ wọn sílẹ̀ fún ààtò eléyìí tó péye gómìnà ṣèyí mákindé ti ní kí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ wọn wà lábẹ́ ìtọ́jú fún odindi wákàtí 48. Ilẹ̀ Amẹ́ríkà tó ti kọlu ilẹ̀ Iran o bí ilẹ̀ Iran ṣe ti agbami Strait of Hormuz pa. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ England ti gbé ewúro sójú ikọ̀ ti Norway pẹ̀lú àmì ayò 2-1. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Obìnrin àkọ́kọ́ tó tún jẹ́ aya ààrẹ nílẹ̀ yìí sẹ́nítọ̀ olúrẹ̀mí tinubu ti ké sí àwọn ọmọ ilẹ̀ yìí o láti lọ rèé gba nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ onílùú eléyìí tí a mọ̀ sí NIN pẹ̀lú àlàyé pé ìgbésẹ̀ náà yóò fi ààyè sílẹ̀ fún ètò gbogbo láwùjọ wa. Nínú ọ̀rọ̀ eléyìí tó jáde láti sàmì ayẹyẹ ọ̀pọ̀ èèyàn lágbàáyé tọdún yìí aya ààrẹ ilẹ̀ yìí ni ilẹ̀ wa Nàìjíríà ni yóò máa tẹ̀síwájú láti máa dókoòwò nínú ìlọsíwájú àwọn ènìyàn ilẹ̀ yìí pàápàá jùlọ àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ kí wọ́n lè ní ọjọ́ iwájú rere eléyìí tó dára. Ó tẹ̀síwájú pé bí òǹkà àwọn ènìyàn ṣe ń pọ̀ sí nílẹ̀ yìí bẹ́ẹ̀ náà ló ń pè fún àmójútó lẹ́ka ètò ẹ̀kọ́ tó ń ti ètò ìlera eléyìí tó mọyán lórí bẹ́ẹ̀ sì ni yóò jẹ́ àǹfààní fún àwọn ọmọ ilẹ̀ yìí láti jẹ́ kí àlá rere wọn wá sí ìmúṣẹ. Aya ààrẹ ilẹ̀ yìí ni bí àwọn ènìyàn ṣe ń pọ̀ nílẹ̀ yìí jẹ́ àǹfààní eléyìí tí ó mú ìtẹ̀síwájú dé bá okòwò lẹ́ka ọmọnìyàn. Adarí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì nílẹ̀ yìí Abbas Tajudeen ti ní àtúnyàn igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ẹni tí yóò díje pẹ̀lú ààrẹ ilẹ̀ yìí gẹ́gẹ́ bí igbákejì ààrẹ lọ́dún 2027 ṣàfihàn bí ó ṣe kájú ẹ̀tọ́ àti ìfaramọ́ tó ń ti òtítọ́ ọnú eléyìí tó ní sí ilẹ̀ wa Nàìjíríà. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ rẹ̀ Musa Krishi fi síta ṣàlàyé pé adarí ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin kejì nílẹ̀ yìí ti ránṣẹ́ kú oríire sí igbákejì ààrẹ ilẹ̀ yìí o bẹ́ẹ̀ sì ni àtúnyàn rẹ̀ fòpin sí àhesọ àti ìwọ̀n ẹrẹ àwọn ọ̀rọ̀ kan eléyìí tó ń jáde pé ààrẹ ilẹ̀ yìí fẹ́ ṣe pàṣípààrọ̀ rẹ̀ sí ẹlòmíì ni. Adarí náà wá gbóṣùbà kárí o ìní fún ààrẹ tinubu fún ìgbàgbọ́ tó ní nínú Shettima àbá tẹnumọ́ ọ̀rọ̀ rẹ̀ pé kò sí ẹgbẹ́ òṣèlú alátakò kankan tó lè fìdí tinubu àti Shettima jọlẹ̀ torí pé ìjáwé olúborí àwọn méjèèjì yóò jẹ́ ìlọsíwájú fún ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC ti tako àwọn kùngbàkùngbẹ́ ọ̀rọ̀ tí alákòóso fún olúùlú ilẹ̀ yìí Ìyẹ́sọ Wike ń sọ láti dẹ́kun àti máa sọ̀rọ̀ tako olùdíje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi bẹ́ẹ̀ sì ni wọ́n rọ̀ ọ́ láti gbájúmọ́ ọ̀rọ̀ ìṣèjọba eléyìí tí wọ́n yàn sí yàtọ̀ sí àwọn àtakò ọ̀rọ̀ òṣèlú eléyìí tó gùn lé. Wike ló sọ̀rọ̀ Wike lásìkò tó ń sọ̀rọ̀ ní ìkànnì móhùnmáwòrán bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ kùnbákùngbé o bẹ́ẹ̀ ló sì ń fẹ̀sùn kan olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti Labour Party lọ́dún 2023 pé ó ń tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ ilẹ̀ yìí àti bó ṣe ń fèsì lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ wọn nípínlẹ̀ Ọ̀yọ́. Nígbà tó ń fèsì nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tó ṣe pẹ̀lú àwọn oníròyìn akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú NDC ósa director ṣàlàyé pé àwọn gbólóhùn Wike ló ti ń dá ọ̀wọ́ ò sílẹ̀ o bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó lè mọ ìdánimọ̀ Wike nínú àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo. Gẹ́gẹ́ bó ṣe wí Wike ni kọ́kọ́kọ́ ṣàfihàn ẹgbẹ́ òṣèlú tó wà kó tó máa sọ àríwísí sí àwọn ẹlòmíràn.
gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ amojú ẹ̀rọ Ṣèyí Mákindé ti ní ìdóòlà àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tó wà lákàtà àwọn akọluni fún ọjọ́ mẹ́rìndínlọ́gọ́ta jẹ́ àkókò ọpẹ́ àti ìbàlẹ̀ ọkàn fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́. Mákindé ṣàlàyé pé àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ náà ni wọ́n yóò wà lábẹ́ ìtọ́jú fún odindi wákàtí 48 ìta mọ̀ sí 48 hours. Gómìnà ló sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó ṣàbẹ̀wò sí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n gba ìtọ́jú lọ́wọ́ ní olú iléeṣẹ́ ológun tó wà ní Bárékè Odogbo yẹn nílùú Ìbàdàn lẹ́yìn ìtúsílẹ̀ wọn. Gómìnà wá gbósùbà kárí o fún àwọn ènìyàn ilẹ̀ yìí àti àwọn òṣìṣẹ́ elétò ààbò tó kù fún akitiyan wọn lórí ìtúsílẹ̀ àwọn ènìyàn náà. Gómìnà kò ṣàìránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn ẹbí àwọn ènìyàn tó pàdánù àwọn èèyàn wọn pẹ̀lú ìlérí pé ìpapòdà wọn àti wàhálà wọn kò ní já sí asán. Ìròyìn ọjọ́ kan rí ló ṣì ń dé sétí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú ti Ìbàdàn. Ìròyìn ilẹ̀ òkèèrè: ilẹ̀ Amẹ́ríkà tún ti kọlu ilẹ̀ Iran bí ilẹ̀ Iran ṣe ń ti agbami Strait of Hormuz pa. Ní ti eré ìdárayá, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ England ti gbé ewúro sójú ikọ̀ ti Norway pẹ̀lú àmì ayò 2-1. Àdánù dúró díẹ̀ náà tá a bá wá padà dé, ẹ̀kúnrẹ́ ìròyìn ń bọ̀ láìpẹ́.

ẹ káàbọ̀ padà. Ìròyìn ilẹ̀ òkèrè, ilẹ̀ Amẹ́ríkà nínú ìkọlù tuntun àyanrán kọlu ilẹ̀ Iran o. Eléyìí tún fi ń fèsì sí ìkọlù ilẹ̀ Iran lórí ọkọ̀ ojú omi èyí tó gba agbami odò Strait of Hormuz kọjá. Ilẹ̀ Iran nígbà tó ń fèsì lórí ọ̀rọ̀ náà, ó ṣàlàyé pé agbami ọ̀hún ni wọ́n ti tìpa báyìí o, tí wọn yóò sì máa kọlu ilẹ̀ Amẹ́ríkà àti àwọn alájọṣepọ̀ rẹ̀. Ilẹ̀ Iran ni àwọn ibùdó tó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà, eléyìí tó wà ní ilẹ̀ Jordan, Qatar, Kuwait àti Bahrain ló ti ń ṣe ìdáhùn tó ń ti ìdápadà àdó olóró eléyìí tí ilẹ̀ Iran jù sí wọn. Lóòrọ̀ kùtùkùtù òní ni ìròyìn láti ilẹ̀ Amẹ́ríkà ṣàlàyé pé Iran ló kọlu ọkọ̀ ojú omi o, eléyìí tó gba agbami Strait of Hormuz kọjá, pẹ̀lú àlàyé pé bí ọkọ̀ ojú omi náà ṣe gba agbami náà kọjá, ó kọjá ìrìn ní abala, eléyìí tí ilẹ̀ Iran kò fọwọ́ sí ni. Ní ti eré ìdárayá, agbábọ́ọ̀lù ni Jude Bellingham ló tún ti ta bí elégbé o, eléyìí tó mú kí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ ti ṣẹlẹ̀ England bo ewúro sójú ikọ̀ ti Norway pẹ̀lú àmì ayò 2-1 ní àfikún àsìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ ìdíje ife ẹ̀yẹ náà ń lọ lọ́wọ́. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ Norway ló kọ́kọ́ ń léwájú lásìkò tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà wọ ìṣẹ́jú 35 pẹ̀lú bí balógun ikọ̀ agbábọ́ọ̀lù náà Martin Odegaard ṣe sọ àmì ayò àkọ́kọ́ wọlé. Ikọ̀ ti ilẹ̀ England dá padà o, eléyìí tí wọ́n fi jọ ta àmì. Bellingham fọbalẹ̀ ní kété tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà wọ ìṣẹ́jú 93, eléyìí tó mú kí ó wọ ìpele àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, eléyìí tí ó kópa ní ìpele àṣekágbá. Ikọ̀ ilẹ̀ England yóò máa wákò pẹ̀lú ikọ̀ ti Argentina tàbí ilẹ̀ Colombia o, lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó bá wáyé. Àbájáde èsì ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìpele tó kángun sí àṣekágbá ni yóò tọ́ka ilẹ̀ Faransé, eléyìí tí ó máa wákò pẹ̀lú ikọ̀ ti Spain ní 14 ọdún tí a wà nínú ẹ̀ yìí. Èyí wá lópin ìròyìn ṣùgbọ́n ká tún máa lọ, ẹ jẹ́ ká gbọ́ kókó inú ẹ̀ lẹ́ẹ̀kan sí i. Obìnrin àkọ́kọ́ nílẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ti rọ àwọn ọmọ ilẹ̀ yìí o láti lọ fi orúkọ wọn sílẹ̀ fún ààtò gbogbo, eléyìí tó péye. Gómìnà Ṣèyí Mákindé ti ní àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n ṣẹ̀ dóòlà wọn ni wọn yóò wà lábẹ́ ìtọ́jú fún odidi wákàtí 48. Ní tilẹ̀ òkèrè, amúhùwáṣe ti gbọ̀yìn pé ilẹ̀ Amẹ́ríkà tún ti kọlu ilẹ̀ Iran o, bí ilẹ̀ Iran ṣe ń ti agbami Strait of Hormuz pa. Ní ti eré ìdárayá, amúhùwáṣe ti gbọ̀yìn pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ England ti gbé ewúro sójú ikọ̀ ilẹ̀ ti Norway pẹ̀lú àmì ayò 2-1. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wa gbogbo, ẹ mọ̀ṣẹ́ láìkàn sí ìtàkùn ẹ̀jẹ̀ra ti www.splashfm1055.com. Túnde Ọláwo lolóòtú ròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ bàbá Túnde Mòrónkejì, Aminat Adetun Badmus ló ti ń ròyìn. Ẹ ṣé o, tẹ́ǹtẹ́ ti gbọ́ wa ní gbogbo ìgbà.

Ẹ káàsán o, ẹ sì kú ìsinmi òní. Èyí ni ọ̀rọ̀ olóòtú látinú ọ̀kan ìjọ̀kan ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó jáde lọ́sẹ̀ tó kọjá lọ yìí. Èyí tó ń dé sí etí ìgbọ́yín láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ la wà níbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ lórúkọ olóòtú ètò yìí Olúwa ṣeun ọmọ Akinyanla àti lórúkọ Tolú Adébàmọ́wọ́ tí wọ́n jẹ́ alákòóso stúdíò ní wákàtí tí a wà yìí, kí n sì má gbàgbé àwọn tó ń gbé ohun wa sórí afẹ́fẹ́ náà lọ́tún lósì níwájú lẹ́yìn Ọlọ́run ọba òní jẹ́ kó bàjẹ́ àwọn stúdíò manager náà ni mò ń sọ yẹn o. Tó lórúkọ Olúwa ṣeun ọmọ Akinyanla olóòtú ètò ní èmi lérè ṣítù alágbẹ̀dẹ èdè fi ń kí yín káàbọ̀ sórí ètò náà ta pè ní ọ̀rọ̀ olóòtú. Ẹ máa bá mi ká lọ. Ọ̀rọ̀ olóòtú ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá lọ yìí la fi ṣíde ètò náà, èyí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Deseani Alison Madueke, níbi tí ó ti náà níbẹ̀ pé àwọn ìbéèrè sì pọ̀ tó yẹ kí Deseani Alison Madueke ó dáhùn nílé ẹjọ́, léyìí tó pọ̀ ju àwọn ìbéèrè tí wọ́n ń tàkò tó sí i lọ. Wọ́n ní ìdáhùn rẹ̀ kò pọ̀ tó ìbéèrè tí wọ́n ń tàkò tó síwájú rẹ̀. Ìwé ìròyìn The Punch ṣàlàyé wẹ́lẹ́wẹ́lẹ́, pàápàá jùlọ ìwé ìròyìn The Punch fún ti ọ̀sẹ̀ tó kọjá. Ó yan wípé ìdájọ́ ilé ẹjọ́ èyí tó dá Deseani Alison Madueke lẹ́jọ́ kò túmọ̀ sí pé bóyá ọwọ́ rẹ̀ mọ́ lórí ọ̀kan òjọ̀kan ẹ̀sùn tí wọ́n fi kàn án láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ṣùgbọ́n ohun tó wà ńbẹ̀ gan ní pàtàkì ní pàtó náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹbí ló wà lọ́wọ́ àwọn olùpẹ̀jọ́ tó yẹ kí wọ́n fi àwọn oríṣiríṣi ìdí ẹ̀sùn tí wọ́n wé mọ́ Deseani Alison Madueke múlẹ̀, ṣùgbọ́n tí wọ́n kọ̀ láti fìdí àwọn ẹ̀sùn wọ̀nyí múlẹ̀ nílé ẹjọ́, débi tí gbogbo ènìyàn yóò fi mọ̀ pé lóòótọ́ àti lódodo ni Alison Madueke Deseani ò lẹ́bọ̀ lẹ́rù. Irú ìgbẹ́jọ́ báyìí yẹ kó nílò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí lábẹ́ òfin ilẹ̀ Gẹ̀ẹ́sì. Lórí ọ̀rọ̀ Deseani Alison Madueke ta wí yìí, ńṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà láwo ní kòkò bàbá àsásùn kò mọ odó tí wọn ò bá da ọ̀run lásímọ́ o. Lẹ́yìn tí adájọ́ kan ní London tó ti ṣe ìdájọ́ pé ṣáká ni ara mínísítà nígbà kan rí fún àkóso epo rọ̀bì Deseani Alison Madueke, wọ́n ní ẹjọ́ tó yẹ kí wọ́n dá iná ni pé ó yẹ kí ó lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn ìdí tó fi ní láti wà látìmọ́lé. Àmọ́ lórí ẹ̀sùn ọ̀kan òjọ̀kan tí wọ́n pojúbó mọ́ Ọlọ́run, èyí tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sùn ìwà ìjẹkújẹ, àjẹrákábá, àjẹgbémì bíi ti kàlòkàlò, tá a bá gbàgbé, ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé wa lórí ètò ọ̀rọ̀ olóòtú láti ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ilé funfun Báláwo fẹ́lẹ́lẹ̀ níbàdàn, tá a bá rántí tá a bá gbàgbé, oríṣiríṣi ẹ̀sùn ṣọwọ́ kúdúrú, ohun ìjẹkújẹ, àjẹrákábá lóníranran tí ó tó nǹkan bíi ẹ̀sùn oríṣi mẹ́fà ṣángílítí, èyí tí ilé ẹjọ́ gíga United Kingdom UK pojúbó sí Deseani Alison Madueke Lọ́run náà ni wọ́n yẹ̀wò fínífíní. Àmọ́ tó ṣe pé ìdáhùn rẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ tó, a gbọ́ pé ẹjọ́ ọ̀hún nínú èyí tí Deseani Alison Madueke ti ń dáhùn ìbéèrè lóríṣiríṣi lórí ẹ̀sùn kan pé ó lẹ́bọ lẹ́rù nílé ẹjọ́ gíga United Kingdom. Wọ́n wá pàpà yí ẹjọ́ náà dànù ẹ̀yin èèyàn wa, wọ́n dànù bí omi ìṣanwọ́ ni o. Àwọn ẹ̀sùn tí ilé ẹjọ́ gíga United Kingdom UK tó pojúbó sọ́rùn
the Sianin Alison Madueke eyi ti won tin ba bo lati nkan bi odun mokola seyin titi di asiko ti won yeju ejo na ni agbo pe won seto gbejo ohun nile ejo kan ti won pe ni Southwark Crown Court ni United Kingdom eyi gan lo fidi re mule wi pe ogun ti ijoba orilede Nigeria n gbe koju iwa ajekuje ajerakaba ajegbemi bi ti kalokalo tele bo n pe ni corruption sebi ko le ba wa sopin na ni ṣugbọn wa dabi eni pe ibi pelebe ni abebe oro ohun fi n lele lọpọlọpọ igba leyi to kun fun ibeere loniraran amọ ti ko si idahun to ṣe gọdale ohun ti eleyi tumọ si ni pe wọn ṣe n takoto ibeere si Desiani Alison Madueke lori ọkan ojọkan ẹsun iwa abajẹ ti wọn fi kan wọn ni idahun rẹ ko korodo ko fi ẹsẹ mulẹ to bi awọn eyan ṣe fẹ olotu iwe iroyin The Punch fun ti ọsẹ to kọja lọ yi wa ṣalaye wipe idajọ ile ẹjọ United Kingdom UK ti o ṣeto igbẹjọ Desiani Alison Madueke ko ṣe idajọ wipe boya looto ni ara Desiani Alison Madueke mọ abi ko mọ lori ẹsun ti wọn pojubo mọ ọlọrun bi ko ṣe pe awọn olupẹjọ ti wọn kuna lati le fi idi oriṣiriṣi ẹsun ti wọn fi kan Desiani Alison Madueke mulẹ ni mo ṣe sọ bẹẹ lẹẹkan wipe ọpọlọpọ ibeere ti wọn tako to si Desiani awọn idahun ti ko rajaja ina lo n sọ nibamu pẹlu alaye ti yoo jẹ ki gbogbo aye mọ pe ṣe looto ni Desiani Alison Madueke jẹbi abi ko jẹbi gẹgẹ bo ṣe wa ninu iwe ofin ilẹ gẹẹsi ọrọ looto latinu ọkan ojọkan iwe iroyin ojoojumọ ilẹ wa to jade lọsẹ to kọja lọ ohun naa ni a n gbọn yẹbẹyẹbẹ lọwọ bayii lati kan ni ọmọluabi splash 105.5 fm ile funfun balao fẹlẹlẹ lawa nibadan lorilede nigeria to ba si wa jẹ pe kaakiri agbaye le ti n gbọ wa ẹyin naa ẹ lọ ni tarara ni sose ke lọ si radio garden ẹ sa ti tẹ sibẹ splash 105.5 fm ile funfun balao fẹlẹlẹ nilu ibadan nṣẹlẹ ma gbọ wa ni ketekete abẹ wa ri nkan eyi eyan wa ju gbogbo rẹ lọ ohun ti olotu iwe iroyin The Punch n sọ ni pataki ni pato iná ni pe awọn ibeere oriṣiriṣi eyi ti wọn takoto si Desiani Alison Madueke lasiko igbẹjọ rẹ ni United Kingdom UK lale sọ pe o pọ ju idahun lọ ṣe mọ pe mo sọ bẹẹ lẹẹkan ìbéèrè pọ lóòótọ lóríṣiríṣi ṣùgbọn ìdáhùn Desiani kò rajaja kò tó nǹkan pẹ̀lú.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù torin kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Literature Doll tó ń bẹ nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Literature Doll nínú ọgbà Fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
2: Oh mama, what a pleasant surprise. You're welcome.
3: My daughter, I like the cheerfulness in your voice, especially after the fright Papa gave you. No thanks to diarrhea. Where is my grandson?
2: Oh, he left for school a few minutes ago.
3: Oh, so he's that strong enough to go back to school. I knew giving him ORS would do the magic and stop the purging. I even brought some more for you to keep in your stock.
2: Really? Thank you, Mama. The zinc tablets helped a great deal.
3: Zinc tablets?
2: Oh, yes. I gave the boy a fresh mixture of ORS as he was purging. And zinc tablets for 10 days restored the diarrhea quicker.
3: I see.
2: Mommy, yes. Bobo.
3: Are you okay?
4: Yes, Grandma. I only came back because I forgot my exercise book.
5: With diarrhea, ORS replaces the water lost, and zinc tablets for 10 days stops the diarrhea faster and makes children healthy. If symptoms persist, take your child to a hospital.
6: Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
7: Aya adùn bí oyin, adùn bí oyin ṣe.
8: Yorùbá Yorùbá Yorùbá.
6: Àkọ́kọ́ àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
9: splash.
6: Aminat Adetun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkàn ẹni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àdùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Káìkáìkáìkáìká. Ó máa ṣerégedé.
10: Prepared for global opportunities.
11: Study at Trinity University, Yaba, Lagos.
10: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
11: We equipped you with skills the world demands.
10: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
11: cybersecurity, computer science, accounting, economics, marketing,
10: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
11: Trinity University, building on the rock.
12: $500
13: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500. Ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
12: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
13: Àfi bí ẹni wú bí àná ni. Ọdún méjì.

0: kejì káṣíẹ̀.
1: Káṣíẹ̀ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ̀ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lèmi náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káṣíẹ̀. Ṣó ti káṣíẹ̀? Mo ti káṣíẹ̀.
3: Ẹgbẹ́ amúra tí iṣẹ́ wa.
4: Ìròyìn ayọ̀ rèé o, gbogbo ọmọ Nàìjíríà. Àjọ National Social Investment Program Agency ló ṣèkéde àǹfààní iṣẹ́ ọwọ́ kíkọ́ àti ìrónilágbára tí ìjọba tó ń bẹ lóde gbé wá. Àfihàn ìrónilágbára àti iṣẹ́ ọwọ́ kíkọ́ tí ìrètí ọ̀tún Renewed Hope. Èyí tí yóò gbìnàyà lọ́jọ́ Ajé ọjọ́ 13 oṣù kejì ọdún 2026 nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 14 oṣù kejì ọdún yìí ní àwọn gbọ̀ngàn ìdánilẹ́kọ̀ọ́ káàkiri gbogbo ìpínlẹ̀ 36 lórílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ olú ilẹ̀ wa nílùú Àbújá. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, Ògùn àti ìlú Èkó, àsìkò ti tó o láti jàǹfààní ìrónilágbára àti láti kọ́ iṣẹ́ owó tó yàn láàyò lọ́fẹ̀ẹ́ fún ọjọ́ ọ̀la rere. Ìkéde yìí wá látọ̀dọ̀ Isiaq Okon, alábòjútó ètò gbogbogbò NPower, National Social Investment Program Agency. Rírú àwọn ọmọ Nàìjíríà lágbára pẹ̀lú iṣẹ́ ọwọ́ láti mú ọjà wí olúborí lórí iṣẹ́ àti láti fún gbogbo ènìyàn láǹfààní ìrètí ọ̀tún Renewed Hope.
5: Broadcasting from the very top,
6: the very top.
5: It's the Integrity Station, Splash 105.5 FM.
7: Splash FM 105.5.
8: DJ Cuff Bob.
9: The number you have dialed is not available.

0: orí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mùkẹ́ wẹ̀ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM, Star

0: 347 *1004#. Lórí ìlẹ́dẹ̀ UFM *347*1004#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
1: Flash FM 105.5.
2: Hey, hey, hey. DJ Cuff Pop.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitre Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jí ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Bíọ́dún Ládípò tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinity Hall nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o, ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Two years ago, the biggest radio raffle hit on airwaves was...

0: iléeṣẹ́ Fẹ́mi Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Níralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Tẹ́ bá ti ń gbọ́ kòkòkò lórí rédíò yín. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
6: Ayádùn bí oyin, adùn bí oyin ṣe.
5: Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo Splash. Àmínà Adétun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago 2 òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí Splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Káìkáìkáìkáìkáì. Ó máa ṣerégedé.
7: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wádìí alágbálógún omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí Ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlọ́gọ̀ èèyàn.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù tọ́ni kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFA.

0: Splash FM 105.5. Bold, classic, smooth. Everything I am poured into a glass. Best whiskey, expertly crafted. Live your best life. 18 plus. Drink responsibly.
1: ₦500 naira. Ko kan kankan lati ra mo.
2: Baba lo so be fun e ore wa.
3: Emi ma ti jọka.
2: Pẹ̀lú ₦500 naira, ₦500. Njẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
1: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
2: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn.

0: Bene, jẹ́ kí n máa fi kí n wípé káàbọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sìnkálẹ́ àkó ìsinmi lẹ́ni ọ̀pọ̀ ẹ̀láṣẹ lókè ìpè láṣẹ lọ́wọ́ ọlọ́run ọba. Àkó ìsinmi báwo nílé yìí, báwo lọ̀rọ̀ ẹbí yìí, báwo lọ̀rọ̀ ìgbéyàwó yín, níbo lẹ bá dé, níbo níṣẹ́ dé dúró. Ẹ máa rọ́kọ̀ àtìyàwó mi wá gbọ́ra wọn yín, ẹ dẹ̀ rí àwọn míì ará àta tí ò gbọ́ tó wọn, òun náà ni ó mọ̀ paríjà fún wọn. Bílé ayé ṣe rí nìyẹn, ilé ayé tá ń gbé kò ní fọ́múlà kankan. Ẹ rí ọkọ àtìyàwó mi Money Mist Road ni wọ́n. Ẹ dẹ̀ rí ọkọ àtìyàwó mi, owó wà, ẹwà wà, ọpọlọ wà, iṣẹ́ wà, ìfẹ́ wà ń bẹ̀. Ṣùgbọ́n o, nǹkan kékeré báyìí ló máa jẹ́ ìpèníjà ìgbéyàwó wọn. Nǹkan kékeré tẹ́lòmí ò tiẹ̀ ní kà sí rárá. Nǹkan kékeré tẹ́lòmí àti ẹ̀ máa wò pé ọ̀ kí ni ìtumọ̀ eléyìí. Nǹkan ráńpẹ́ yẹn, nǹkan tí ò tó nǹkan yẹn, ṣé náà lè wá sọ di bẹbẹ? Lè wá ń jàlè lórí, òun lè wá sọ di bẹbẹ? Lọ́wọ́ adìpẹ́ ọkọ̀ á sọ pé mi ní gbà ni, ìyàwó á ní mi ní gbà ni. Kò tó nǹkan lápá àbòmíì, ṣùgbọ́n ó tóbi jù bẹ́ẹ̀ lọ lápá àbòmíì. Ní ti ń pè ní ìgbéyàwó nìyẹn. Ohun tó jẹ́ pé kò jẹra wọn, ohun tó ń ṣẹlẹ̀ lápá òkè lọ́hùn-ún, ohun kó ló ń ṣẹlẹ̀ ní apá àbí. Ó máa ń rí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà o. Ṣùgbọ́n bí onígbà bá ṣe wá pé bẹ́ẹ̀ nínú ìgbéyàwó, bẹ́ẹ̀ ni wọ́n á ṣe bá a pè é. Tẹ́ ẹ bá ní pọ̀ ọkọ yín ló dáa jùlọ, gbogbo ẹbí yín gbà pé bẹ́ẹ̀ ni ọkọ yín ló dáa jùlọ. Tẹ́ ẹ bá sọ pé ìyàwó yín ló dára jùlọ, gbogbo ẹbí yín gbà pé bẹ́ẹ̀ ni ìyàwó yín dára jùlọ. Tẹ́ ẹ bá sọ pé ìyàwó yín ò da láyé, gbogbo ẹbí yín á mọ̀ pé lóòótọ́ ìyàwó yín ò da. Tẹ́ ẹ bá sọ pé ọkọ yín ò da, ọkọ burúkú ni, wẹ̀rẹ̀ lọ́kọ mi, bẹ́ẹ̀ náà ni. Wọ́n á bá yín gbà bẹ́ẹ̀ pé ọkọ yín ò ń gbà lórí wọn, bó ṣe rí nìyẹn. So kí ni àwọn kan tá a máa jíròrò fún lálẹ́ yìí? Ọ̀nà pọ̀ tá a máa yà sí, ilẹ̀ kún bàbí, ojú wo lájọ máa fi wò lálẹ́ yìí? Abójú wa bá ṣe mẹ́rin lọkọ̀ níyàwó, ọ̀yá níbo ló yẹ ká gbà wọlé? Ẹ jẹ́ ká pàdé ní àti ayélujára ojú pọ̀ Facebook, ẹ lọ ṣe àwárí ẹ̀ /fm105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, bẹ́ẹ̀ ni kẹ share, comment yín. Ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra. Ẹ máa tẹ̀lé wá gẹ́gẹ́ bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ làwọn náà ṣe kí ni à ń tọpasẹ̀ bó ṣe ń lọ ni. Ẹ bẹ́ẹ̀ ni ẹ gbọ́ bó ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Níbo nìfẹ́ yín ka yín mọ́? Níbo lẹ ti ìfẹ́ yín dé? Níbo gan nìfẹ́ ayé yín wà? Ǹjẹ́ ẹ̀ ń tì bó ṣe tọ́ pẹ̀lú ìfẹ́ yín? Ṣóhun tí ẹ fẹ́ nìfẹ́ yín ṣe, ṣóhun tí ìfẹ́ yín fẹ́ lẹ́yìn náà ṣe. Ẹ ń pè ní ìlànà ọgbọgba. Ṣé kì í ṣe pé ẹ mú màdám ẹ pa wọ́n ti sínú ilé? Àwọn extra tayọ̀ jẹ́ ráyè ní gbòòrò ayé. Àbí àwọn extra tayọ̀ gan náà ń fẹ́ yín nídùnnú? Màdámù gan tẹ́ ẹ gbé lé wọn fún yín nídùnnú? Àbí o ṣáìtì ìtẹ̀yìn ló fún yín nídùnnú ni? Dádì yẹn ẹ ń wò pé ẹ wò ó, wọn ò lè ṣeré gélé mọ́, wọn ò mẹ́nu ẹ̀ mọ́, wọn ò mọ́ ṣe mọ́. Ẹ̀yin tún wò báyẹn, ó dà ẹni tó kọjú sẹ́nìkan, ẹ̀yin ló kọ sẹ́lòmíràn gẹ́gẹ́ bí èlò gẹ́gẹ́. Ebi náà ni màá gbà yín lálejò, Tọ́lá ní Aládélájà. Yí ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tán sọ̀tán ni. Àpẹẹrẹ rẹ̀ ọmọlúàbí wọn, orí yín ó wà ń bẹ̀. Mo kí yín pé àkó ìsinmi ẹ̀ ní ọpẹ́ lámàṣe láṣẹ lọ́wọ́ Elédùà. Inú ìgbéyàwó wa tá a wà yìí, kí ni àwọn ìlànà ń tẹ̀ sọ́wọ́ iwájú? Kí ni àwọn ìrírí? Àwọn ìrírí kan ń bẹ nínú ìgbéyàwó tó jẹ́ pé kì í ṣe ìyá kankan o. Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n obìnrin tàbí ọkùnrin á máa wọ pé ìyá ni, ẹlòmíà ni ìyá ń jẹ mí. Nínú márẹ́jì mi mò ń sọ́fà, kò dẹ̀ sọ́fà o. Ọlọ́run ọba ń gbọ́, ọwọ́ nǹkan tó kàn rani lásán, challenges lásán ni. Àwọn ìlàkọjá lásán òun ni, kì í ṣe pé ìyá ń jẹ. Ìyá ó yàtọ̀ sí pé kéèyàn ní ìlàkọjá. So ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tàbí obìnrin á ní márẹ́jì mi kẹ̀, ọlọ́run má jẹ tí bá tún lé ayé mi wọ́n báyìí, ọlọ́run má jẹ kí n tún bàbá dádì lábájá, ọlọ́run má jẹ kí n mú mọ́mí lábájá. Torí pé kíni, àwọn ìrírí yẹn kò fi gbogbo ara bá ní dọ́gba. Bó ṣe máa ń rí nìyẹn o. Ohun tẹ́yin wáyé lọ́dọ̀ yín, tẹ́ ẹ rí bí ìpèníjà ó ń ṣẹlẹ̀ ní ilé lọ́hùn-ún o, àwọn kan fi ń catch cruise ni, I swear, vows làwọn fi ń ṣe. Àwọn ò rí bí nǹkankan, àwọn ò rí bí problem. Ẹlòmíà ní ọkọ mi o, kò lè ṣe dáadáa o. Tó bá lórí bed báyìí, tó bá ti ṣe nǹkan, ó ti sùn lọ, kò lè fọwọ́ kọ̀ mí. Ìrọ̀ arábìnrin kan tó pè mí lánàá òde yìí, àánú wọn ṣe mí gan. Ẹkún tí sàn sunkún náà ni ẹjọ́ torí olú àti Tọ́lá ìyá yìí jẹun kí irú ìyá kí ni. Ó ní kò ń ṣe pé oúnjẹ o, ó ní tó bá tó ń jẹ oúnjẹ ni ó lè bọyàn pa. Mo àti Tọ́lá tó bá di bí erékelé, ọkọ mi ò lè ṣe dáadáa. Ọkọ mi ò lè ṣe kíní yẹn fún mi, ó máa ń kàwé lára, ó máa ń dùn mí. Mo dẹ̀ sọ pé láyé mi ò ní sẹ́ẹ̀jì, mi ò ní tẹ́sítà kórè mí. Kí wàá mo fẹ́ ṣe báyìí mo ni ẹ màdám, ẹ jọ máa gbé jókà mọ rù ni. Ẹ dìjọ jókòó, ẹ jọ sọ̀rọ̀, ẹ jọ ṣèpàdé. Tá a bá ṣe báyìí, báwo la ṣe lè rìn? Báwo la ṣe lè ṣe? Èwo ló máa gbádùn tí mo máa gbádùn? Ẹ jọ jíròrò, ejo soro lori eni mo ni ko nse nkan te kan ma fo fere pe kini ngo je ko se ko so lo ni na oya o ti to be yen na o ko dan tan so nipa re yin ti inu eyin o ba dun ninu marriage e ba o le se fe train omo yes sir ti inu eyin o ba ti dunu marriage omo gan to wa ninu relationship yen omo yen kan wa ni olomo kan je kan wa jiya lasan because okan ya yin o ni bale lati le ko won baba no de ni laye ti won rara lati le toju won so omo yen o kan wa lowo olohun olohun nikan lo de ma nwo olohun ko mo se omo wa ni omo alangona e ja pade ni ata yori jara ni agbaye ojo ko facebook ni lo sawari / fm 105.5 ibadan e like e love be ni ke share comment yin e je ke o ma gbera aye gba mi e ayodele won ni welcome to today's edition of isimi alayo e se goni korede adebayo won ni wow lovely olakunle ojela de won ni watching you live from oki edo adupe lowo yin femi oro wale awon ni good evening ma yemi si adeyemo awon na ni good evening e ma kuro le emi na kin dada o e ka bo si kan ni ti omo luabi kan ni to nse yin jejeje ni o e kan to nje ke mo yi pe e tobi nu aye gan ni be ni awon yen wa ti o sare darapo mu apa apa apa bo se nwole yemi si adeyemo aye gba mi e ayodele ko ede abayo mi olakunle ojelade oya mo reti eyin oku na o ye darapo mu wa e fun ani atejise yin tori pe bo se nlo be na ni antele e di pe te ba wo to te ba wo si be te ba wo e di pe marriage ti bi odun gan ni o ah o ma nse yin bi pe no ah marriage yi ki marriage mi de wa ri be yen e mo se ta won se e mo se tan se e mo se ta won se o ko ti yen e mo se ti awon se te ba ri marriage mi I ma okwa marriage yi work marriage yi final marriage yi good no I love your marriage no alongbo ah mo envy e o mo cherish e o e ma so risirisi e mo awon ise awon sacrifice teni e ti se fa pere ngba mi elomi aloko mi elomi kin dake ah oko mi elomi kin ma soro sugbon oko elomi soro nibi to nwa yen o mu de soro nti o ngba fo lohun pe we omo mi ni alafia mi Daddy la baje ti ma nbinu ju e ma se bayin mo e ko le fe kan mo iko lara yin ya to fe n to ko so mo pe ah kilo se to elomi gan lo konu le oko ti diyawo ni bomi in to ba so la bege ko se pe daddy la baja e fun alase mo fe travel saturday o shake him along just saturday daddy la baja o fi oko mo travel just saturday and that's mass of me we ki ma lo ba lo se ma toju deji temi ta pe nkan mo lo ma wa e ku won lo so lo grandma to ba tin lo bi se la ro now lo ku won so lo grandma tin ba tin ba la teko ebi a ma gbodo grandma lo se mo epo nsele ya to si eni to ko so fa ko pe darling mi o on the 27th of this month o mo de fe lo se ko lodo sister mi o tin ba lodo sister mi to ma lo ba bi 2 days pelu won ma de lo sodo mommy e na so mo ipa won na gbe lori ere ko tin ba ti dodo won to bayi ma wa pada sile so a mo wa nko ba mo le fe ko won lo kosi pro o le take care now take care won ke de drop on si school ya ba ti se e lo gbe won ni school e gbe won pada office to ba le nbo nle ke de jo ma bo nle e ri pe agbe kale yen se pe yato si meji abeko eni akoko yen to ba lo to ba gbe yin lo ma gbe mo bo to ba pada de ja lo ma ba nle okun ya so fe pe ma lo to ba ti lo bayi wa lati de e dide ni pa ma wo yi pe you know we African women I will pay kilo de o ye ko je 50-50 now e bi won ma so pe ki ma lo mi na so pe ko wa lo nbi bayi toko mi ba mo ni obirin to so pe toko mi be lo re ye ba wo to sise e le kan bayi I swear emi go mo lo e mo ni wo ma lasa mi gbo e wa ma lasa mi gboro e da ko e wa je mi be se fe e ja jo lo luwe you know gbuguru awon nkan be yen la gbodo mu kuro ninu ise wa ti enikan ba ti se nto da technique na ti tele esdore yo buruku en jo help marriage yin ni awon mo te ba de ninu marriage on olohun gbo eru nba mi aya mi nja kile so ah abasido ni ke mo bilere kile n to nba won eru nba yen taya won de fi nja eni ke lo re bilere johnson dino bogun seitan
1: Where else? Where else? It's Splash 105.5.
2: Splash FM 105.5.

gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbó mi ní alẹ́ yìí. Ẹ kà á lẹ́ ó mo kíyín tológun mo kíyín tẹ́lẹ́sọ̀ mo kíyín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Òní ọjọ́ kejìlá oṣù ẹlẹ́ẹ̀keje tó náà gbéra yìí oṣù eléṣà ń sáré ni happy second Sunday of the month. Inú ọ̀tá rẹ inú èṣù kì í dùn nígbà tó bá rí tó tún dìde tó tún lọ dúpẹ́. Pastor Jẹ́kúnlé Epaphras wòlíì yín náà ni o. Ọlọ́run nífẹ́ lòmíì ṣe mí kò sì nífẹ́ lòmíì ṣẹ̀yìn náà. Ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ní Gbagi Titun nílùú Ìbàdàn. Women Convention 2026, I am favored. Slogan wa lọ́dún yìí nìyẹn. So níbikíbi tí ẹ bá wà ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀. Ntọ́ bá mú yín dìde, àwọn ọmọ rẹ ó dìde. Ntọ́ bá mú yín dìde, iṣẹ́ tó ń ṣe yẹn yóò dìde láyé. Ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún ọ. Ìpinnu Ọlọ́run fún ayé rẹ yóò sì di mímú ṣẹ. Ó dẹ̀ jẹ́ kúkú sọ báyìí pé àdúà tiẹ̀ yóò gbà. Àdúà àwọn ọmọ mi á gbà. Á gbò wọ́n pẹ́ sókè. Níbi tá a bá ti ń kọrin ọpẹ́ ìwọ kan mọ́ra wọ́ pé Olúwa mo dúpẹ́ ìwọ́ lákiri sóre mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Engineer, ẹ pe Pastor Mrs. Temitayo.

0: síwájú mi.
1: Wọ́n tẹ tábìlì oúnjẹ lẹ̀.
0: Bẹ́ẹ̀ni o.
1: Níwájú yín.
0: Níwájú mi.
1: Lójú àwọn ọ̀tá yín.
0: Bẹ́ẹ̀ni o. Àti fáìbà láìfù ńlá wọ́n gbé wájú mi.
1: Fáìbà láìfù.
0: Ìlà wọn gbé bẹ́ẹ̀. Bí ọwọ́ ta oníke wọ́n gbé bẹ́ẹ̀. Wọ́n tún wá mú kọ́ọ̀pù kan ó tóbi báyìí. Wọ́n ta ajá ice cream sí. Wọ́n ta ice cream. Wọ́n ja kíná ti pè kọ́ńpìlẹ̀tì gbogbo ẹ̀. Àti chinchin ó wà lórí ẹ̀. Nílé wo ni eléyìí ti pọ̀ ju. Nílé ẹ̀jẹ̀ fún mi lówó ti kúkúrú oúnjẹ ń ta. Bàbá ni mo ṣe ní káwọn ṣe ni. Àṣẹ kámẹ́rà ń yà mí gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ wà lórí títọ̀. Àti mo ṣe gbé 100,000 lémi.
1: 100,000.
0: Wọ́n ní bọ́sẹ̀ àti ọláwálé kí máa bàbá ránṣẹ́ sí àwọn ọmọ mi tó wà ń lo ìbò. Kí máa bàbá ránṣẹ́ sí wọn. Àwọn náà ní bọ́ fún mi lówó.
1: Ẹni sùn ọmọ yín sì ń bẹ́ lu ìbò.
0: Èmi ò lọ́mọ ń lo ìbò o. Èmi ò rírú ọlọ́run èyí rí o.
1: Àwọn ni àwọn ará abẹ ni wọ́n fi owó ọbẹ̀ ránṣẹ́ sí.
0: Ẹyọ́ ni ránṣẹ́ sí mi o.
1: Ànáwó ẹ̀ kí n pàṣẹ. Kẹ̀sọ́wọ́ báyìí gbá gbogbo ọ̀nà. Ọlọ́run mi gbá gbogbo ọ̀nà. Gbá gbogbo ọ̀nà kíákíá láti fẹ́. Só lè sọ̀rọ̀ báyìí.

0: pọ̀ǹgọ́ yìí mọ̀mọ́.
1: Yorùbá ní màmá, àdúrà yìí ti gbà ó, ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o. Ìyẹn ni tọ́rọ wá wúrà ọ̀la ni ìyẹn jẹ́. Wúrà ọ̀la lẹ̀ ń tọ́rọ wá ń jẹ́, ó lóun wúrà ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóhun náà kẹ́lẹ̀ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo Òyìnbó. Àdúrà yìí ti gbà ó, ẹ tẹra mọ́dúrà ni mo bá tún polówó ṣọ́ọ̀ṣì wa fún.
0: Ẹ polówó ṣọ́ọ̀ṣì.
1: Mo polówó fún kẹ̀yẹ, ó nítorí ohun mọ́tò lòun wá kọ́ gbé mọ́tò sí òun dì. Mi ní tó bá lè máa wo bàbá wa. Jísọ ẹni ọlọ́run òjijì. Ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o. Ó wá ní àmì ògì ṣáà máa fi àdúrà ránṣẹ́ sí. Bọ́sẹ̀ àti Ọláwálé lọ́n fowó ránṣẹ́
0: sí mi.
1: 100,000 náà fún mi ìdá mẹ́wàá rí.
0: Ẹ̀tún mú ìdá mẹ́wàá wá.
1: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ ìní.
0: Ẹ̀tún san ìdá mẹ́wàá, ẹ rí bí san láti ọjọ́.
1: Ìrí bí san mo kàn ń di mọ́ra kiri ni kódà.
0: Màmá tún yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán, màmá ẹ ń fòyín 150. Màá tún fún màmá ì 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí lọ́ńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ ọwọ́ yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà. Alábùkún ni fún àwọn tó ń sàánú. Ẹ̀yin ọmọ ìjọ imo ti kìlọ̀ fún yín. Gbogbo ìgbà tẹ bá bára yín ẹ mọ́ ṣàlejò. Gbogbo ọ̀nà tẹ bá ń lo ẹ mọ́ sàánú. Wọ́n tún wá fún ìyá yẹn 100,000. Ìtọ́ kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni. Bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n ti mọ́ gbọ̀n bí owó. Ẹ̀sà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá. Ọgbọ́njọ Ọlọ́run lọ, ọmọ rò pé agbára rẹ ni. Èmi ọmọ màmá mo sá mọ̀ pé wọ́n ní bíi láwọn tí ń sá ìn nílò kí n mọ̀ testimony ní fi dá ọmọ ibi wọn ti ń sá àìmọye àwọn tí mi ọ̀dá máa àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sá níbo lo ti ń sá hallelujah department ibo lọ wà a ní department of the choir a ní department of usher a ní department of sanctuary keeper a ní department of protocol a ní department of youth different departments in comfort life níbo lo ti ń serve mama níbi ilé mi ti ń serve ojú ò sì tì mí pé mi ni pastor wọn èmi gba ti wú àwọn ìyá báyìí kí lẹ́lẹ́ máa ń tànà mọ́mọ́.
1: Ọṣẹ olómi ni mò ń ta.
0: Ọṣẹ olómi.
1: Olómi liquid soap.
0: Liquid.
1: Àti àìsàn ni máa ń ṣe tà.
0: Ta ni máa bá yín ṣe?
1: Èmi náà mò ń ṣe.
0: Ẹ̀yin ni manufacturer.
1: Èmi ni mò ń ṣe fúnra mi.
0: Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
1: Ẹ ṣe sá.
0: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀mọ́ ẹ jẹun parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
1: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní ilé tutù ilé ilé mú o, ilé tutù ju o.
0: Ó tutù.
1: Ó wá gbé fún bọ́ yẹn, ó wá di, ó wá gbé sí láìlọ tó máa mú.
0: Òun mú tiẹ̀. A jẹ nǹkan kan bẹ̀.
1: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti
0: ntàgé
1: sínú ẹ̀ mo jẹ
0: wọn. Ẹ jẹ chicken.
1: Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹ̀ ni màá jẹ.
0: Aya!
1: Mi ò lè jẹ oúnjẹ àmọ́délé gan, inú mi
0: ti. Níbi tẹ́ yóò dé.
1: Àbí bible life ńlá kan gbé sí mo gbé délé.
0: Níbo wá nìyẹn wà?
1: Mo ti mú òun fún àkàrà ilé náà.
0: Màmá yìí ire mi tó ń bọ̀.
1: Àmì Jésù.
0: Bá a ṣe mọ ṣe ń jọ́ọ̀tì nù, oògùn wa tá à ń ṣe rè.
2: Ìgbìmọ̀ aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò à People's FM 104.1 Adó-Èkìtì ló ń fẹ̀sìkò ike ìyàwó bàbá wa náà Olúwa Pásítọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras Ọlọ́run òjijì Mámá Tèmítáyọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras kú ayẹyẹ ọjọ́ òbí wọn.
3: Congratulations on your birthday today.
2: Ọmọ bíbí rẹ̀. ọ̀nà níyí nílùú Adó-Èkìtì ìdí nìyí o táyẹ̀nà fi kìí lọ sílé ìwé ìlú Adó-Èkìtì.
3: Ọmọ wa ọmọ ẹkùn láàfin ọmọ adó ọ̀rá ara àmọ́ lórí èkúrú gbẹ ọmọ ègbè òtù ọmọ àròrò òjò ọ̀rìjọ́ kèwí bá ti dòtù láwòrò tù ilà ti gbó ti jù ákẹ́ rírí láàkún ni o ọmọ olókè méjì takọtabo olókòṣà ọmọràn pín nídà èrú kúkú amáṣọ ọ̀pìn ní pín ni o.
2: Happy birthday, long life and prosperity. Ìgbìmọ̀ aláṣẹ a People's FM Adó-Èkìtì ló ń kí oríire.
4: Òní tó ń lọ́jọ́ mi, a tó ń yọ, inú wo tó ń dùn, a ní kí n tó mọ̀ lọ, gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run, kàn fi irúgbìn kan tì í, ká fi ṣe tọ̀la, kàn fi ìdámẹ́wàá rẹ tì í, ọlọ́run irúgbìn dá sí mi, ni mo fẹ́ kó filẹ̀, ìdámẹ́wàá Olúwa dá sí mi. Account number church lele 2017 42 90 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yan ba wa wole sare lo eleyi 1966 36 38 73 Access Bank niyan Comfort Life Mission na ni o gbe jade o gbe yan mo lohun te ma ki birthday yin loni e lo gbe nkan re se o. Happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Any kind of woman of her short testimony 080-88-71-65-66 080-88-71-65-66 send the message ire atanuko bayin.

0: FM 105.5. Samaba waje, a demaco wa neole, and if one yat a jishay, near Sayo Jarata, because if one yat a jishay, a ye, ne o joke to WhatsApp wa. Oda, not ya pa be ye. I lemon, cause about John Fay, or bring me any time. I know them, mommy, oh, mommy, oh, mamma got on by me try, oh, keep by me show, Mazarab, ah, my boy, Jenny. Okama ni maje boye so bi omo ta so mi o fe ro nu para gana ohun iya mi so so wa da ba ani ani wa gogo ni iwo lo da mi lo iru wa gan lo so mi di were now iwo lo so mi di were now la rai ta ba wa wo lo awon obi nsin a ni wi pe a ri aye rara now odo n be nu ni agbara mo fe bi lere kin lo ni to je pe eyan mo sin kini n ba yen leru lati ni oko that's number one kini kini to n fa iberu aya yin ja lati lo sile oko e ku wa wo pe kini ta ma bere o ba mi ma ye ni o ba mi iPhone ni o I need this ni o da lo shopping fun mi ni o to ba je shopping fun mi o a le jo se ni o kilo fa kilo de why oh ya
1: uh-huh
0: oh ya now uh-huh kilo fa to fi je pe opolopo omo osin boyfriend won to ma so ni pe buy my hair for me. Oh yeah, iPhone. We need the iPhone. See, cause I can't be more.
1: I need a loan. I need a loan. So for Korea, pay. I want this. Move fair. Sorry, I want me go. I will be on my phone. I need to go and and yet, and I can support peer pressure. No, while around, I want my pay. Okay, already me boyfriend, already me own shelefu. Already me wo aso igbalode, own wo baggy jean, own wo ele, own wo wig orishirishi. So I'm not feel among, I'm not feel tell wa kwe, okay, I want not tell wanta. So, I want we come by, oh, kun, koti, wafi man, like, I want not feel among, kofi man, so okay, I want not tell any boyfriend by fire, by force, but give me not tell feel among.
0: Okay. Inya lo fa ten your dressing bye. Kon se pon baya lati
1: le. Mi go awon bi won ma tun se ogo e fun ogo and yet they still were okay. They came in not. I just want to awon mo kon fe ni. Mo mi not kon te fe ni boyfriend came in not eh jade
0: kan won be now.
1: Pe kilo won be kan won lati e feel among. Kon ra iPhone 570 lo de tun re ni. So awon lo de fe ni. Awon lo de fe lo latest. Tori nisin teyan ba lo 100 loju won loju awon mo. Ọmọ fi pe eyan o jamọ kankan ni pe
0: eyan
1: olowo ehn so
0: teyan
1: ba ti lo iPhone o de ni mo pe most of them go oya gari atepa ni mommy won ta bo won ni fe se kini ita to ba ti wa bayi ọmọ fi pe okay emi na wa nta ni emi na fe feel among no need that so that is it
0: and that is why to ba wo gbogbo e lo nsin bayi n ta won yawo guys yen foju won ri o da eh mo ma wo pa na iPhone ton fun yen ton ba lo so social media won na mama wo pe ah ale diji ah oh ya wo kini no ile di o o ye ki opolo ti e na o sise nigba yen pe pelu nti mo nri ti ma to tese waju lati ma ti wa owo ekiri sha na ni
1: iPhone ba yi awon ko le se awon that's ko ti most of them ma ro ni pe ko le se mi ko le se won fa mo pe kini o sele online o so mo pe since ko ti je emi won de ni won won mo pe mo kan ni
0: oye kan o ma kan won lojo kan
1: ma kan won lojo kan
0: lati mo okay
1: you don't wa contented you don't wa you don't need the lorun
0: yes that is it
1: you don't need the lorun
0: ke an need the lorun
1: o ni ore mi gan kan gba ti mo fi wa ni 100 level ni bayi ore mi e mommy e so jani
0: okay
1: so get it o kan ma pe anybody kan le pe wi pe hello afa o jowa ba mi ni bye bye ko ti eni bere wi pe ki lo ruko e o kini ta lo fun eni number mi
0: ge yin lo ye
1: mo mi ade fi everything te lorun ko si nkan to fe to fi won pata to fi mo everything pelu boye je pe o se gbogbo eni mo mi e fun but yet o nlo ni ye wo fe ah oni time kan ti mo mi wa na ni o ma na mo hostel ni igba yen tori pe won pada ka wi pe tori egbon mommy egon lo pada ri wi pe o lo si ile okunrin tori mommy e ti so fa awon yan wi pe awon mommy ti wo school o ti wo school meanwhile adugbo ibi to lo adugbo ibi ti egbon mommy e wa ni Ẹgbọ́n mọ́mí ẹ ṣe rí ni ẹbọ́ yẹ pé ah. Hello, Bulabaja o, bye bye bye. Pé mi wọ́n sọ pé ọmọ ẹ wà ní school ni. Mo máa ń wọ̀ sọ pé bẹ́ẹ̀ ni o, ah. Mo tún wù lọ́wọ́ láì ló hàn bá kíní kan. Meanwhile, ẹni tó dẹ̀ já sílẹ̀, ẹni tó já gẹ̀ yẹn sílẹ̀. Lára àwọn tó máa ń fún like tí wọ́n jọ máa ń kọjọ wà ládùúgbò tó máa ń fún máa yẹn ló wàn everything. So bí máa yẹn wọ́n ṣe wọ́n sọ pé ah gẹ́yìí máa fa wọ́n kàn wáìn ẹ pé gẹ́yìí máa fa bí bọ̀ yẹn ṣe sọ wípé ìyàwó mi mà nìyẹn ó ti wà nígbà látọjọ́ márùn-ún kíníkan ìyẹn tún kọ́ bá ó tún kọ́ bá sí bí wọ́n fi yẹn ṣe lọ nọ́mọ́ skul nìyẹn tó ṣà yet ọmọ yìí kò tún gbọ́ràn ó mà ilé ìsunkún pé àwọn fún lẹ́rìtì meanwhile umar yìí dẹ̀ rèé she's like single mother ni umar yìí ọ yẹ́ wọ́n sọ fún pé àwọn everything pé kí ni nǹkan tó fẹ́ táwọn ò rí kí ni nǹkan tó fẹ́ iphone she's using everything but yet
0: kò
1: ní tẹlọ́rùn so peer pressure ni kíní torí àwọn ọ̀rẹ́ mi ń ṣe kíní èmi náà fẹ́ ṣe
0: tó wọ́n padà parí ṣá
1: mọ́mí ó padà kò tí 5 years course ni so èmi 4 years course lèmi ṣe so èmi ti ṣe tán so mi ò mọ̀ ní so I'm done before so mi ò mọ anything nípa ẹ̀ mọ̀ so we just have to be contented in everything téèyàn bá tó bá yẹ pé gàrí àtẹ̀pàlẹ̀ yẹn rọra mu téèyàn rọra máa mú ó dẹ̀ mọ̀ pé òkè ìfọkànbalẹ̀ mo fi ń mu kíní
0: yìí o
1: jẹ́ pé kí n máa ṣe
0: irú ètò sọ yìí náà kan náà ṣẹlẹ̀ báyẹn tó jẹ́ pé màmá ẹ̀ gbogbo tó fẹ́ ló máa ṣe fún tó bá lọ skool báyìí driver ló máa lọ já sí skool àwọn parents ẹ̀ dẹ́n lọ fún visitation wọ́n ṣe gbogbo nǹkan tó lè ṣe pátápátá láti rí i pé àwọn try best wọn ṣó rí ọmọ yìí tó bá gbé ń bí wọ́n á gbé ń bí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́dún yẹn ẹnìkan wá gbé láti àjà ní ọdún yẹn àjà yẹn ló wá lọ ó wá sun àjà like for 2 months ló fi wà lájà tí ò lọ síbi kankan tí sà ń jẹun ni ṣó rí nígbà tí alájà máa padà lọ já sílẹ̀ báyìí àsán ti lò wọ́n ti lò so ibi tó kọ̀ọ̀rọ̀ ajá sí
1: bọ́sítọ̀
0: kan tó kọ̀sọ̀ mọ́ ilé ẹ̀ ni má yẹn kọ̀ọ̀rọ̀ ajá síbẹ̀ kò lè rìn dé ilé ọ̀fúnlówó lọ́dún náà lọ́wọ́ ó dà bó fún ní nǹkan bá bi 2 million lọ́dún yẹn bẹ́ẹ̀ you have to get this for yourself just get this ẹ̀wọ́n tó ti pọ̀ kó ní dúró náà ó padà kú ni kí wá ní tòrò páwọn òbí lè ṣe láti lè má jẹ́ kán ọmọ ìṣe báyìí torí ó sún mi ọdún kan náà mo lọ sí àgọ́ ìwòye tó ti yẹ nígbà tí mo dé inú skool yẹn ó ní rector wa ń bá ẹ̀mí àti rector wa ń sọ̀rọ̀ náà wá sọ fún mi wípé àwọn ọmọ kan wà ní òbí báyìí pé àwọn ọmọ yẹn náà wá sí bí báyìí ńlọ ṣe máa rí pé irú àgọ́ yẹn ń sìn àwọn òfin wọn lágbára gan tó bá àgọ́ kwara state university àbí bẹ́ẹ̀ kọ́ yẹn wọ́n ti ṣe àwọn òfin kan náà ní university of ibadan sìn ó ti débẹ̀ yẹn náà tó ti yẹ yín nísìn irú àwọn university mo túmọ̀ tí òfin wọn tó tún mú òfin míì irú àdúbáírò àwọn náà ti ní òfin tó jẹ́ pé tó bá fẹ́ wọ ọbẹ̀ ò fẹ́ kẹ́kọ̀ọ́ ni o má múra bí ọmọ oṣù wá síbà má lọ rìn òwúrà bí o wọ́n yọ wèrè
1: náà wọ́n jùlọ lọ́sùn
0: wọ́n gbà mọ́ the same thing náà pẹ̀lú àkùngbà àkọ́kọ́ ó láwọn nǹkan tó lè ṣe ó láwọn nǹkan tó lè ṣe má múra dáradá wá irú àgọ́ nísìnyí tó bá ń lọ síbẹ̀ yẹn o ò lè lóyẹ́rìn gbàgudù ẹ o.
1: kódà department mi gan o lè wọ slippers olóklas
0: o lè wọ ní àwọn ìgbà o ò dẹ lè wọ aṣọ tó máa fún ẹ títí báyìí lọ sí skul ẹnu gate náà máa ti dẹ padà má sọ fún security tó wà bẹ pé tọmọ ẹbí ẹ lè tọ bá fi lè wọlé ayé ẹta iṣẹ ti bọ lọwọ ẹ nìyẹn so mo rò pé irú àwọn nǹkan báyìí máa lè ràn wá ní ọwọ àbí bẹẹ kọ ni so you know nítorí pé bí gbogbo kíní ṣe ń lọ yìí orí àwa òbí ló ń padà sí àfi òbí tó yóò bá yé ni o ọmọ tó bá lọ sí skul tó lọ ẹyàkúyà bẹẹ àbí ẹ jẹ́ kí n sọ fún yín tó bá yìí mú nǹkan wá sí ìtọ́jọ́ ń dùn mọ́ yín tí abala kejì ẹ̀ bá dé tán ẹ̀mí yín ò ní lè gbé so ẹ jẹ́ ká máa sòótọ́ ká máa sòótọ́ fún àwọn ọmọ yìí ọkọ mi má ṣe báyìí má ṣe báyìí má ṣe báyìí dẹ́n àwọn ìbẹ̀rù tó máa ń gbèsè wa lọ́kàn gbà yẹn tí ò sí ń ta mọ́ ń sẹ̀ ni pé ní ìgbà yẹn o tẹ́mi sì kéré o tí ẹ máa sọ fún ọ pé màá kọ́ ẹ lọ́mọ tó o bá ṣe báyìí I will disown you màá sọ fún ẹ pé mi kọ́ ni mo bí ẹ wà á wá ìyá ẹ lọ sọ ma pé kíní ẹ máa ń bá wà lẹ́rù o mọ̀ láìkí mọ̀ mi àbídáde sọ fún yẹn pé tó o bá lè ṣe lé mo máa kọ́ ẹ lọ́mọ ni o ò ní débẹ̀ láyé ẹ
1: bẹ́ẹ̀ni
0: o ṣébẹ̀ kọ́
1: bẹ́ẹ̀ni
0: o ní lè dé bẹ́ẹ̀ ni ó ní ọmọ mi kan bẹ́ẹ̀ bàbá ẹ̀ máa ń sọ fún ni tó o bá ti fi lọ tí mo ní kó kẹ́kọ̀ọ́ kó kàwé tó kàwé tó o lọ tán bóyá ọ̀lẹ́dẹ̀ level ló wà lọ́wọ́ gbóyún wá àbẹ́ẹ̀kọ́ o ti tán nìyẹn o àkọ́kọ́ àkọ́ ẹ̀ lọ́mọ number one number two ni wípé bùkátà ẹ̀ dọ̀wọ́ ara ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n gbọ́ ọmọ wèrè wá sọ́dọ̀ grandpa o
1: pada igbe wa sodo mi
0: e mi ti yanju todo mi iwo na lo se kini
1: yanju ti
0: mo mo bayi mo je ko n to fe se niyan iyan na da be mo jere to moju to se mo pe ero ma ba ru omo be mi no do matiri obi mi to ma encourage omo yen pe kini wa nbe kini big deal o le gbo lo si school now
1: obi ga ma so pe mi I want money o de wa ni omo de wa ni school
0: omo ti o ti
1: ga ma so pe ko send owo so
0: ko send owo ma mi send owo ko si a fe sebe ko si ta fe je le ko si nkan kan le in bo le ro pe omo yen ti fe ri owo send si yin omo te ni ko lo si school abi so mo gbo gbo awon kan bayin ko lorun ko jo ki o ran wa ni owo ni ko ran wa lowo women broadcasters forum a fe bere campaign fun awon obi lati le lawon loye dada so ti yin sin bayin so olorun ran wa lowo gbo yin o na ni a ma jo sepo be ni ka awon obi kan le mo pe nkan se won won mo won joko kale obi mi ran mo ni school odun meto odun merin odun marun odun mefa won mo bi to nlo omo mi ikere fun ra iroya
1: won ba ore kokon
0: won mo number kokon o lo lo niyan e dakun na awon obi e den sun won ji o okan won den bale o ibe de lomo mi ati so fin pe mi mo lo si school so ti de school mi ti de school pe number wa ti lo sinu toilet e bi e mefa abe marun wan sare ji danu njo keji pe a kin lo sele you know come on jo ko ma so wa ni kolon ko ma je ki a se ase danu e jo ma lo si atayo rijala ni ojo po facebook e je ka jo pade nbe itona slash fm 105.5 ibadan ibe na ni awa wa yi a kan inu fun wa ni awon atejise yin owo ade asaka won ni mommy well done ma e ya lati seyin e se gan ni samson olorun ni so mo won ni madam tola ni akwesin mi oni a se opolopo re laye loruko jesu e ku eto olorun ni so mo samson from apete awoton e se gan ni e ma bo apeni mewa mewa eni kokan ni o ejo wo abeyin ni don send no bo go she ton femi oro wale awon ni won ni good evening ye mi si awon na de kiwa e ja lo si atayo jara nbe ejo ma bo wa like e ba ni love ba ni share comment yin o se pataki si wa e je ki atejise yin e ko ma de arowo to wa e ri pe awon kan ti a so ni ale yin o je nkan to se pataki ti o ba kan yin a kan elomi te ba riru e ri awon ebi ara ore ehe to je pe won ni omo lawon ile eko wa e mo gbo gbo nkan ta so ni ale se ri pe o kan won o kan yin o de kan awa na gbon gbon gbon ni riru on ismail won ni e pe to ma o e kale o timothy ayodele won ni you are right madam my son finished from agoiwoye initially when he got admission I was afraid because of this bad buzz but it was later surprised about their rules it was fantastic Ben, yes, it is. Because come at only will be one fanny and we lano con. Ti won't tell eh? Don't run on to bambo no school, you must make up wow. Mag make up wobby o log be my crow wow. I go jump out wobby o Malo moa won't silly peck a do boy. Oh go was a colon bambio. Malo wa wants a coton tinio. Alone bambio. Malo coil y beji. So ke by a quanta. Bobo butu yellow sile yi. Cause I am bio. Tan bi leri bayi so po ti lo won yo danu agbosuba kare fa won le eko yin tori won ran awon obi lowo be ni won ri pe awon na na to le se atileyin won ni bawo to wa se nlo pe ti o ba sa won fe to gbona be yen olorun mo je ki nko dojude mo wa lowo so adupe ni owo awon ile eko won yen oro wale yes adupe ni owo yin awon yen wa ni ataye jara pelu wa ni asale yin na nko egbera tan e je ki a jo se e fun ni atejise yin be ni ke ba ni like and love eba ni se kini eba ni share e jo nitori toro abeyin ni o abebe gidigidi samusamu ni o bebe fi abo bebe fe e pe mo so be elomi o gibe mo be
1: be
0: be fe ehe e dakun tori toro eba ni se bayen papapa eba ni share ke de fun ani awon comment yin idi ni pe ibe yen gan ni gbeyawo wa ti bere se bi ngba ta oko bere se bi omo na le re gbeyawo yen tabi be ko ni now ara won kan to wa ma nje ki ife igbeyawo ko dun gan ni pe to ba wa di ojo waju ti obirin to wu omo e tomo yen da ti baba okunrin to wu omo yen tori pomo yen da ife yen to wa tutu si ojojuma yen ni o ma love woman yen si pe ah yawo mi yawo gidi ni tori pe okan mama bale to ba tin ran omo yen pe won se dada baba yen na ni omo ma do pe won se dada inu ma do pe omo yi odoju to hun sugbon omo te ni lo bi kan ti ya so ko kini o le de to ko ni meta po ko si nkan to wa nbe kilo nse to nse binu me bi eleyi yeah only this 3 men at a time there's nothing bad in that so that to ba take Rashid Lenny so that the next week amu Said to ba to debe abi otun lani wa lo sodo Samson kini problem me so that wa ma gba owo lowo meteta ma tax eleyi o le fun 10000 20000 50000 eleyi no wa so fun em first tuition fee me o I need this I need that too. Do I share my leave, niye? Hey, John, to you alone. You ruin ya ben ye. Kill any of you, but none go to my hello. And you more. Oh, mama, I got you. Ask what mommy is of me going to give my share niye. Ah, mommy, you sell it. Some mommy is of making things. Ah, no, no, no. Mommy is of going to daft me niye. Could anyone pay ya 1 pound, dear? And that will be ya be my lady, I ben ye. I jury ya 1 way. Ask what about 1 cent no crochet, and my jabber in cocoa. Hey, John, to roll. I want to cash a phone. Ati ko ta ba fun se ile eko e ma ja bere nkan kan ejo awa ni ka se kini o awa ni ka se fun won e di pe te ba le farada te wa se ton ti ro mo yen lo fun agun ba ni re se mo pe lati gba yen gan ati ma fun ni nkan
1: beyin
0: ati ma fun ni nkan government o le de so wo fun e di ma bi re pe pa won ni gbugbe eyin la ma lo si be e lo si school e lo wo to ba de lo
1: ko pe won gan ko to lo si be
0: e wo la bro pe bi o le loru ni
1: e
0: n gbore je pe bi to kun gbe e bayin le gba be fun ni o se se bayin ti ni kilo wo se ah e ni mu ki kan so wo ni eh ojo ko ti lo bayi ko lo gba lecture ko de ko kan de bayin ni room en e ti woni eyin gan ti se be ti se gbe ti sawo eyin na soju fure to ra joko le gbo ko wole bayin yo so pe ah it's only my mind no omi e ti de
1: ko lo le se bayi
0: eh gbogbo awon kan be yen o ma nje ki ife ko tun wa ni arin because omo yen ba to se to to run ti pe ah amo imi egbeyanju ajere omo lase ni owo olorun oba ade accept na ni gbogbo asore to mi ni ale oni be ni en to be pe wa ni ori ati ayelujara tiktok dada e ri pe ojumo ka dada ni so o se ba tesi waju lase lowo olorun oba koni baje isimi alayo leto be eto ni isimi alayo ah kini nkan ta fe se ah je kin fun yin lorin na o mo fe fun yin mo won ni bo ni ka fun yin te ma le gbadun da okay now e je kin fun yin leleyi e je fun yin leleyi e gbadun

0: Olúwa lọ́tọ̀ ní tòótọ́ ṣùgbọ́n àwọn ìwà kan ń bẹ tó jẹ́ pọ́pọ́ àtìyàwó ẹ gbọ́dọ̀ máa ṣàkíyèsí ẹ̀. Irú fún àpẹẹrẹ ọkọ tí ò ní àsìkò fún ìyàwó ẹ̀ tẹ́ rí pé bí ìgbà tó yín àgbàdo ẹ̀ sẹ́yìn gbá ni. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ta fi ní apẹ gbé yẹ̀wò ní alẹ́ yìí. Bẹ́ẹ̀ni arábìnrin kan sọ̀rọ̀ ní ọkọ òun ẹ jẹ́ mọ̀ pé Adétọ́lá kò ní táìmù fóun. Àkókò tó bá tún wá fi sílẹ̀ tí wọ́n bá dí orí ibùsùn tó yẹ kéèyàn ti ṣeré kéèyàn túraká. Ó ní ǹjẹ́ mo mọ̀ pé kò ń lè gbé òun débẹ̀ tí ó fi jẹ́ pé pápápá bí ẹni tí ń lélẹ́rẹ́ ni bí ẹni tí ń lojú ogun. Lọ́kàn sáré pàdé obìnrin lọ́nà ni pé jẹ́ sáré fún ẹjẹ́ sáré fún ẹjẹ́ sáré fún ẹjẹ́ tó sáré jàjù sílẹ̀. Ó ní kí n worú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó ní ó ti sóhun ṣé bóun a ṣe tẹ̀síwájú nìyẹn. Now kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe àkíyèsí ẹ̀ tó máa fún wa ní okun láti lè tẹ̀síwájú. Báwo ló ṣe yẹ ká ṣe tó bá ń pé ọdún mélòó àwọn ìgbésẹ̀ wo ló yẹ ká máa gbé nínú ìgbéyàwó wa. Ẹ máa lọ sí àtẹ̀jáde ní àgbáyé ojúpọ̀ Facebook ní ẹlọ́ṣà àwárí Espouse FM 105.5 Ìbàdàn. Ẹ fún wa ní àtẹ̀jíṣẹ́ yín Mr. Timothy Ayọ̀dẹ́lẹ́ wọn ni láti Èkó yìí nípínlẹ̀ Èkó. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ń gbọ́ wa kétékété ní ìpínlẹ̀ Èkó. Adékunlé Adébáyọ̀ good evening Yemi sí Adúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà. Àwọn èèyàn wà ní àtẹ ayélujára ń bẹ pẹ̀lú wa. Àwọn tó ti fún wa ní àtẹ̀jíṣẹ́ ní kété tí mo bẹ̀rẹ̀ tò ní alẹ́ yìí. Èyí Tọ́lá Kọdre Esther Adigun Adébáyọ̀ Tèmílẹ́yìn tí mo ni Ṣọlá Kírẹ́tì Àjibọlá Johnson Ìdìnàbọ̀ Ogúnṣe Ìtọ́ Samson Ọlọ́run ló ń ṣọmọ Timothy Ayọ̀dẹ́lẹ́ Adékunlé Adébáyọ̀ Rilwan Ismail Ọwọ́adé Àsáka Yẹ́mísí Adéyẹmọ Ayégbàmí Ayọ̀dẹ́lẹ́ Kóredé Adébáyọ̀ Ọlákunlé Ọ̀jẹ́làdé Fẹ́mi Oròwálẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fún wa ní àtẹ̀jíṣẹ́ ní àṣálẹ̀ lórí ètò ẹni pé bó ṣe ń lọ bẹ́ẹ̀ ni àwa náà ṣe bẹ́ẹ̀ à ń tẹ̀lé. Ẹ̀rí Tọ́lá Kọdre wọ́n ní may God continue to help us parents. Wọ́n ní parents really have much to do honestly and we should always remind our children of whom they are. Yeah, that is it. O ye ka wo bi ka ma na omo aleti e ma ranti omo eni te se nigba ina ma nko se ti wa ranti omo eni to nse o mi ire lo so si ile eko o mi ire lo se lo so o mi ire lo taraka o mi ire gbogbo si si awon kan na ma so fun wa nigba yen iberu de wa lai be de be wa ma gbigbe ye bi wipe baba ati ye ohun won lo kan bayi ni amun to even egbe wa beru awon egbe ju awon obi e gan lo bola yu de ni gbogbo e te ti dojuru gbogbo e te ti bo se apa abo mi wàláì àtẹ̀jíṣẹ́ yín yẹn èyí Tọ́lá Kọdre ó dáa púpọ̀ ju may God continue to help us parents really have much to do honestly and we should always remind our children of whom they are. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe gan ni àdúpẹ́ ni wọ́n Esther Adigun wọ́n ni well done ma we are enjoy the program ẹ ṣe gan ni o thank you so much for being the part of the show. Àdúpẹ́ ni ọwọ́ yín wọ́n ni well done really enjoy your program. Adébáyọ̀ tí mo ní àwọn náà kíwa náà ni Àìṣọ́lá Kírẹ́tì Àjibọlá pé àwọn náà kíwa wọn ní àfisùúrù ọ̀yálẹ́gbàá mélòó lára tèmi Àìṣọ́lá Kírẹ́tì Àjibọlá Àdúpẹ́ ni orin yìí ti wà ń bẹ̀ ju Johnson Ìdìnàbọ̀ Ogúnṣe Ìtọ́ wọn ni ẹ̀ka àbọ̀ lẹ́ẹ̀kan sí ọ Àdúpẹ́ ni ọwọ́ yín Samson Ọlọ́run ló ń sọ ọmọ wọn ni madam Tọ́lá ni you are saying the truth kí Ọlọ́run kí ó ṣàánú àwọn ọmọ òde òní they are after money both male and female instead of thinking about the source of the money they don't care ogbó kan tí wọn gbọ is money bẹ́ẹ̀ mo sọ fún yín money nǹkan gbọ́ nǹkan dẹ̀ mọ̀ nìyẹn lẹ́yìn yẹn àwọn ò fẹ́ gbọ́n nǹkan kan mí mọ̀ ẹ bá ọlọ́run yabọ̀ wá ni ẹjọ́ kọ́kọ́ fún mi lówó ná tọ́run yẹn bá fẹ́ wá yabọ́ jẹ́ kó yabọ́ ọmọ kan kúkú lọ sí àtẹ̀jáde níbi ọdún mélòó sẹ́yìn ni ó dẹ̀ raṣọ yẹn ó dẹ̀ mú aṣọ yẹn jáde gbogbo ojú lórí ìnáwó ó dẹ̀ mú aṣọ yẹn jáde tán ó dẹ̀ ń sọ ń bẹ̀ nu fídíò ẹ̀ wípé aṣọ òun yìí o bẹ́ẹ̀ ni boyfriend òun kan yahoo guy tóun ṣe ń tẹ̀lé sí i òun ló rà fóun o ó ní fine ó ní ẹ wò ó ẹjẹ́ wà bẹ́ẹ̀ o ó ní aṣọ yìí gbà tó lọ rà fún mi ní boutique tó tó rà fún mi ó ní bó bọ́ ti bẹ́ẹ̀ 23,000 ló pè nígbà náà lọ́hùn ó ní ló rà fún mi ó ní azin bó ṣe wà yìí o àwọn ẹsẹ̀ kó ti lòun òun ò kí ẹ ẹjẹ́ lòun òun á ṣàlù aṣọ yẹn náà ibi tó ń máa lo aṣọ yẹn náà dé òun máa mọ̀ pé oúnjẹ ayé ẹwu èrò àwọn ọmọ wa ẹwu irúfẹ́ èrò bẹ́yẹn bẹ́ẹ̀ ni alẹ́ lémi náà tó wá sọ pé ẹni tó ń sá tẹ̀lé yìí á padà ẹ̀ lémo náà ní ẹjọ́ fi ṣògùn ẹjọ́ tó rọ ok ogun òṣèlú ẹ fẹ́ kó fóun ṣe ni ẹni tó ti náwó náwó náwó tó ti náwó náwó fóun gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ ò ní ba ti wà jẹ́ iṣẹ́ kò sí àrà tí iṣẹ́ tí kò kí ń fi èèyàn dá nígbà tí iṣẹ́ bá pẹ́ orú nǹkan bá wọn ni wọ́n mọ̀ lò fún kí ni yóò ní àṣọ fún kí wọ́n ẹ dákun jáde ẹ jẹ́ kó máa lo bí ẹ jẹ́ ó ṣe tí ò bá ṣe ó sọ máa fóun lówó ṣe ti rí ibi tí a bá yí wà dé báyìí àwọn òbí àti alágbàtọ́ iṣẹ́ pọ̀ gidi gan ni ọwọ́ wa tí a gbọ́dọ̀ ṣe iṣẹ́ pọ̀ gidigidi gan ni ọwọ́ wa tá a dẹ̀ gbọ́dọ̀ ṣe ni ọlákúnlé ọ̀jẹ́làdé àdúpẹ́ lọ́wọ́ yín alábíṣẹ́gun happy sunday madam thank you rerun ismail àdúpẹ́ ní ọwọ́ yín àwọn èèyàn wà ń bí o a dẹ̀ dúpẹ́ àmọ́ lóore taiwo adékẹ́yẹ wọn ni yé ìròyìn tiwa ẹ kó ètò ẹ̀rọ àṣà ìkábọ̀ sórí ètò àwa náà kí yín kódà inú wa dùn ẹ jẹ fún wa ní àtẹ̀jíṣẹ́ yín ní àtẹ ayélujára esther adigun àdúpẹ́ ní ọwọ́ yín ẹ̀mí náà ń gbádùn yín lápá àbí tí mo wà yìí ẹ ṣeun gan ni ẹ kó wa tilẹ̀yìn ẹ jẹ́ máa lọ sí àtẹ ayélujára ní àgbáyé ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ní ṣe comment yín ẹ jẹ́ kí o máa gbéra nítorí pé à ń fọgbọgbọ́n àrọ̀rá fi ń ṣe wẹ́rẹ́ dé wẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn ẹ máa like bẹ́ẹ̀ ni kẹ bá ní lọ́ọ̀fẹ́ àtẹ̀jíṣẹ́ yín kọ́ kẹ jẹ́ kó dé àrọ́wọ́ tó wa ohun tí à ń pè ní ìgbéyàwó ni wípé nígbà tẹ́nì kìíní bá jókòó báyìí tẹ́nì kejì náà jókòó tẹ wá dìjọ ronú ọkọ àtìyàwó mi wọn ṣe family meeting rí láyé àzìnkẹ́ tiẹ̀ jíra yín lòrù pé ọ̀ní babe oyo ya dide now amude ti n gbọju si kile to fi pa to le se family yi asin kile ro pa le se tori ola wa kile ro pa le se tori oni wa kile ro pa le se elomi ora yi e oko ora ye iyawo ora ye kaluku aja ajo parapara mo fe so fun yin lai je pa ba se awon nkan to ye ka ma se yi yen egbo be o se wa yi be o se wa nu àfùgbà tó wà fún àwọn tábà tó ṣe àwọn nǹkan kan tó yẹ ká ṣe kí ni o tó yẹ ká ṣe ọ̀rọ̀ ìfún àpẹẹrẹ ẹlòmíì ẹ̀ sọ pé obìnrin ọ̀dá mọ́ ẹlòmíì náà mi ò ní ọkùnrin ní òṣùwọ̀n wọn lẹ́kùn ọ̀dá mọ́ ni ẹni náà sọ pé obìnrin ní òṣùwọ̀n kò sí nǹkan tó ṣọkùnrin o kí ni nǹkan tó ṣàwọn ọkùnrin wa kò sí nǹkan tó ṣàwọn ọkùnrin wa náà àwọn ni obìnrin ní òṣùwọ̀n táwọn obìnrin náà bá máa sọ tiwa náà alọ́kùnrin ò tiẹ̀ wà dààmú báyìí ọkùnrin ò tiẹ̀ dààmú kankan ọlákúnlé ọjẹ́làdé ẹṣẹgun ni adúpẹ́ lọ́wọ́ yín a ní ọkùnrin ò dá mọ́ ọkùnrin ò dá o àti tọ́lọ̀ ọkùnrin lẹ sọ̀rọ̀ ẹbí pọ́kùnrin jẹ́ nǹkan gidi báyìí ọkùnrin ò dá tí bá ọkùnrin tí mo rẹjọ bá sáré pọ́kùnrin yẹn dànù kí tó bá péjọ ni àti tọ́lọ̀ ọkọ mi tí mo fẹ́ a ní ọkọ mi tí mo fẹ́ ọkọ mi tí mo fẹ́ ó ní fún mi lóyún o ó dẹ̀ ní kíní kan àti ní ọmọ kìíní lẹ o kì í jẹ́ kí nǹkan jọra wọn ká tó tó tẹ̀síwájú o mo ní láti lọ sí abortion mú àlọ́yẹ oyún yẹn tó àti tọ́lá ìgbà tó wá ní láti bí ọmọ mi láti discover wípé abortion yẹn ti palẹ̀ ọmọ òun jẹ́ òun lè bímọ mọ́ ọkọ̀ wọn láti máa jáde láti ọ̀nà bímọ káàkà ìkiri ìta ẹjọ́ ṣọ́kùnrin nìyẹn ṣọ́kùnrin dá ẹ gbọ́ ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ mi lálẹ́ ẹgbọ́ condition tí yẹn bá dé now arákùnrin kan ìyàwó wọn máa gbé wọn sórí ètò ìtẹ́ ẹ máa gbọ́ láti ẹnu àwọn fúnra wọn máa gbé wọn fún yín arábìnrin nígbà tí wọ́n ń ṣe àlàyé fèmí fúnra ara mi omi ń dà lójú mi torí àkọ́kọ́ mo wò pé ṣé nǹkan yìí tí ó bá ń jẹ́ pé àwọn gangan náà ń sọ fún mi ì lè gbàgbọ́ now wọ́n wá ṣe àlàyé fúnra wọn wọ́n wá ṣe àlàyé fúnra wọn á yanjú nǹkan kan lọ́wọ́ ni wọ́n ní àwọn ní ọkọ àwọn pẹ̀lú ọkọ wọn ọkọ ti retire ni wọn tó yẹn wọ́n ti ṣiṣẹ́ wọ́n dẹ̀ ti fẹ̀yìntì now owó fẹ̀yìntì wọn inú ẹ̀ ní a ti wá ní very big shop tó jẹ́ pé wọ́n ń ta ọjà ní ọmọdé àpẹ́ ẹ fún àwọn ọmọ kan tí ó máa máa ṣiṣẹ́ nínú ṣọ́ọ̀pù rẹ̀ pé a máa ṣẹ́ lé tó ti yé wọ́n ti ń dàgbà náà ní ọba ló dáa kò sí wàhálà wọ́n bá wọn mú ọmọ yìí wá láti kalaba nígbà tí wọ́n mú ọmọ yìí dé wọ́n dẹ̀ pé àwọn ìmọ̀ rẹ̀ wá gan wọ́n pọ̀ yóò ní bí ọ̀lẹ̀lẹ̀ tí wọ́n fi kó sí o nígbà tí wọ́n mú ọmọ yìí dé bàbá àgbà ìfẹ́ bá bẹ̀rẹ̀ ìfẹ́ ṣeré ìfẹ́ bá gbé tiẹ̀ dé ìfẹ́ ìbá wọnú agbárí bàbá bàbá ò mọ nǹkan tó ń ṣe mọ́ tó bá rọ́mọ àwọn àríyá I love you irú lọ́ọ̀fù wò lélẹ̀ káà tó fọ̀ wọ́n ní baba yen ati omo yi won ti press ni seranu papo won tin fura won je gidigan won tin ko fura won ngba ti mummy ba ni a mo lo program daddy ti muna si koko to ma wa ni shop ba mummy awe ma se yonu e duro sile a ma e ma worry e ma worry emi ti wa ni shop bayi egbegbegbegbe won sa nse olorun lo sa mo nkan ti omo ilu fun baba ide bi pe baba yin omo nkan to se mo to ma fe withdraw wo baba ni gba card o lo withdraw 20,000 wa a fe lo raja gba card lo withdraw kini kan wa so omo yen ti wole si baba yen lara gidigan ni gbogbo ona tan o ti ko baba sawo be ile baba wa fun ni card color igba wo gbogbo se won ko ti mo pin won ojo ti nkan ma se family yi won ni omo obirin ta so nipa re yi awa ba fun ni card pe ya lo ba withdraw 5,000 wa abi 10,000 won ni omo ide lo lilo to si lo n toto o de wo account yen e koko ba mi check lo ni balance to wa nbe e ba won ero ni balance won owo ti nbe nbi o mo ni dada ni 5 million o le die ni 5 million o ni ko si wahala omo e ba transfer 5 million o transfer 5 million si account egbon e ti nbe nilu won lohun ni mo transfer 5 million gbogbo n to le ri 5 million won na ko wa 50,000 won en lo ma fi le awon le ti ko de ko wa jise ko mu card wale omo ti jadan bo se n ku nbe gba bayi o kan pe egbe mi to send owo si o ya e ba send ba mi pe ma wo ko bo omo yi ba ko ri sile ilu won lo lo won omo lu won o won omo bi asile de lu won won omo bi ase le ri die ni yi won guru omo na o nigba ti papa ireti reti reti reti ah ki lo de abi se ko n je pon gbomo yin lo se ki n je pe kini kan ba mo se pe number baba ni e pe hello e ma wa un kiri ohun o sonu o e ma wa nkan rara ohun o sonu pay off ohun ohun ti da lowo yin so o da bo good day omo ba ja won danu mama ba ni ye ni ba sai ji gburugburugburugburu ah daddy kilo chele what happen kilo chele ah ohun ti ku o ohun ti ku o gbogbo won do re je laye o gbogbo won be yin titi lo baba ba sun ekun ta wi ekun ikoja be o won ni ori ekun yen ni baba yen wa ti won finish stroke now mama yi lo wa gbe won kiri bi won lo bi won bo bi won lo bi won bo now gbogbo asiko gba ti baba n se shiki shiki shiki pelu omo yen e get ile ise mama obu baba mo baba o bere won kan lekun bi odo mama mo so ara mama na ti wa wahala ti n de won ti ni awon problem kan health issues kan kan to je pe wahala ti n wonu ara madam na tori pe baba yen o ni time fun won mo gbogbo time to mo yen fi wa nbe ti o fi se ogun to n se yi won ni time ti ya yen mo nigbo ya to saare ya ni ana ba tun lo fun check up e dakun tori olohun ki gangan ni se ohun bayi won doctor ba so fun pe igba won ti fowo kan yin gbeyin fowo kan mi bi bawo an tan ti se kini tan ti wa ko sa yin last igba won niyan ni ba ni a o ti pe to ma ni ko ma so ni sin bayi o si le 10 years ah won ti pa yin nkan to se wa la ti de sa gbara yin o e lo kokko wo eni to ma kokko line ni lakula na madam e ni de bayi e kokko wo gboro aye lo e ko lo ja irura na e lo won ti o line ah ama yin na wa wo yi pe doctor mi neni kokan lẹyin ki n kuro nle ki n lo church ki n kuro ni church ki n lo ni emi o leni kankan mi awon okunrin fe ma n se si mi bo mo awon pe mo loko as in ago melo ni iyen iyen ni gbogbo time yen jare mo ti sọ fọkan mi pe laye okunrin mi o le ri owo mi mo lẹyin ọkọ mi mama yi ni nigba yi lawon wa to wo yi pe ah njawun wa nini enikan bayi koda njẹ òun wa nini ẹnikan ori ẹni ẹ sá wà ni ẹ bá tún sọ wípé bàbá o cancer tó ti wọ ẹbí àpò nǹkan ọmọkùnrin wọn prostate cancer wọn náà bá tún wọ pé wọn lọhùn irú ayé wò làwọn wá wá báyìí wọn aláyẹn ni wọn bá kiri bá kiri bá kiri bá kiri bá kiri wọn ní bàbá yẹn o kò tí ì bọ̀ nínú ẹ̀ o now àwọn gangan náà gẹ́gẹ́ bí obìnrin ṣàwọn ìpín gbàtà lọ rí dókítà lọ́jọ́ sí dókítà ni wọ́n ní ìdẹ̀ nìkan pé ara wọn ti ní ìdẹ̀ o tẹ́ ẹ̀ bá fẹ́ para yín dànù
1: ẹ tètè wẹ́ nìkan lọ gbogbo tó.

19, ó sì ṣe bí ó ti ń lọ sí Jerusalem, ó kọjá láàrin Samaria, òun Galilee, bí ó sì ti wọ inú ìletò kan lọ.